0: Habba capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò níbí lọ́hùn níbẹ̀ yẹn ariwo Figocap Herbal Capsule ló gbàgbọ́rọ̀ kankan tewétegbò ilé wa ńlá fi gbé e jáde láǹfẹ́ bàbá aṣọ iyùn bàbá àlẹ̀kẹ̀ àkókò ọba gbédógbédó Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀ iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀ kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kú ojúmọ́ mo kíyìn ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kínlá wà tá a ti ń gbóhùn sátẹ́gùn Fọlájìn Oyetayo loníròyìn yìí ṣáájú náà ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Orílẹ̀-èdè yìí pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà fìgbà náà kan sọ̀jà láti wójú òtú sí ọ̀rọ̀ àìsí ètò ààbò. Kwakwanso gbóríyìn fún bí wọ́n ti ṣe pẹ́ tíkẹ́ẹ̀tì ààrẹ sí apá gúúsù ilẹ̀ yìí. Ikọ̀ Falconet pe gédé fi gbọ́rọ̀ jẹ́ka fún ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé tọ́jú orí wọn mẹ́lá bí 20 ọdún àwọn obìnrin lórílẹ̀-èdè Poland.
2: Adaba 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ orílẹ̀-èdè Nàìjíríà torílẹ̀-èdè Amẹ́ríkà ló ti fìgbà náà kan sọ̀jà báyìí lójú náà ti lè jẹ́ kí ìṣèjọba warawa tó ń ti àlàáfíà àti ìbáṣepọ̀ ilé tó gúnmọ́ kó tún wà lọ́wọ́ ta wà yìí. Orílẹ̀-èdè méjèèjì ló fojú ọ̀rọ̀ nílẹ̀-èdè tí ó ṣe lálàyé pé àwọn ó tẹ̀ wájú lórí àlàkalẹ̀ tó ń ti ìbáṣepọ̀ ilé tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà torílẹ̀-èdè Amẹ́ríkà pàápàá jùlọ lójú náà ti wójútu sí ọ̀rọ̀ àìsí ètò ààbò ilé tó ń peléke sí. Ojú ọ̀rọ̀ ni wọ́n fi léde lásìkò ìpàdé kan eléyìí tó wáyé láàrin olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí nínú Ribadu àti igbákejì ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Jerry Vance. Níbi ìpàdé ọ̀hún ni Ribadu ti fi to igbákejì ààrẹ ilẹ̀ Amẹ́ríkà létí lórí àwọn ọ̀nà àtúntò eléyìí tí ìṣèjọba ilẹ̀ yìí ń gbé ṣe lójú náà ti lè jẹ́ kí wọ́n pinwọ́ ọ̀rọ̀ àìsí ètò ààbò àti láti lè jẹ́ kí àlàáfíà kó jọba láyé tí ìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló tún ṣe lálàyé pé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ló ń ṣe gudugudu wíje yàyà mẹ́fà láti lè jẹ́ kí àgbéǹde kó túnbọ̀ bá ọ̀rọ̀ ètò ààbò àti láti lè jẹ́ kó fìgbà náà kan sọ̀jà pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí yóò ti rí dájú wípé wọ́n gbógun ti ìwà ìgbésùnmọ̀mí ìjínigbé àti onírúurú ìwà ọ̀daràn lórílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ ilẹ̀ yìí nígbà kan rí Atiku Abubakar níròyìn jẹkuyé ni wípé ó ti parí gbogbo ohun tó rọ̀ mọ́ gbígba fọ́ọ̀mù ẹ̀ báyìí nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tó sì ti fi èròǹgbà hàn ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé lọ́dún 2027. Nínú àtẹ̀jáde kan eléyìí tó fi ìta lórí ìtàkùn ayélujára X ẹgbẹ́ ADC ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọ̀tun látàrí láti lè jẹ́ kí ìdàgbàsókè kó tún wà fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú kíkó àkóyawọ́ lẹ́ka ìsọwọ́darí ẹgbẹ́ ọ̀hún ló wá sí lálàyé pé òun ṣe ló ti farajìn láti lè jẹ́ kí ọ̀nà àbáyọ mìíràn tún wà fún orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí yóò tún jẹ́ kí àtúntò kó bá ọ̀rọ̀ ètò ajé ilẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ ètò ààbò àti ìdàgbàsókè lápapọ̀. Wọ́n fi kún wípé fúnfun ní fọ́ọ̀mù gangan òun nírètí wà pé yóò wáyé ní ọjọ́ ajé níbi ìpàdé gbogbogbò ẹgbẹ́ ọ̀hún eléyìí tí ó wáyé ní sekretariat ẹgbẹ́ ọ̀hún náà nílùú Abuja. Wàyí o ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ló ti ṣe lálàyé pé tíkẹ́ẹ̀tì ààrẹ nínú ẹgbẹ́ ọ̀hún òun ni wọ́n ti pín lọ sí apá gúúsù ilẹ̀ Nàìjíríà. Ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n fẹnu kò lé níbi sekretariat àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún níbi ìpàdé kan eléyìí tó tún wáyé ní ìlú Abuja lọ́jọ́ Sátidé. Ẹgbẹ́ ọ̀hún kéde rẹ̀ wípé tíkẹ́ẹ̀tì fún ẹni tí ó díje nínú fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló wà fún odidi ọdún mẹ́rin tí wọ́n sì ti gbé lọ sí apá gúúsù ilẹ̀ yìí tí wọ́n sì lálàyé pé tíkẹ́ẹ̀tì láti díje padà lọ́dún 2031 òun ni wọ́n tún pín lọ sí apá àríwá ilẹ̀ Nàìjíríà. Ìgbésẹ̀ ọ̀hún kò sẹ̀yìn bí wọ́n ti ṣe lálàyé pé àwọn adari toro kan ninu egbe oselu na ti fi gbanu kan soja lati le je kin wo se atileyin fun ara won nibi ti ati Peter Obi ati Rabi Okwakwanso ere to pejopo sibi ipade na ewe gomina na nipinle Kano Rabi Okwakwanso lo ti gboriyin fun ipinnu ti egbe oselu Nigerian Democratic Congress NDC se latari mo ti gbe ticket are won lo si apa gusu ile yi saju to dibo gbogbo odun 2027 o sapejuwe ipinnu na gege bi ele to duro re ati alakale ninu egbe na Okwakwanso lo fojoro nlede lojo Saturday nibi ipade gbogbo egbe oselu NDC ile to wa ni ilu Abuja nibi to ti se lalaye on se ni awon toro kan awon aladari ninu egbe oselu NDC yo figbana kan soja bayi lati satileyin fun ara won o si lalaye pe alakale on lo je eleyi to duro re bayi ti o si si iwoju mi emi oju o ninu egbe oselu na o wa kesi gbogbo awon orilede Nigeria to nti awon aladari ninu egbe oselu NDC lati figbana kan soja loju na ti le je kun o se ipolongo eleyi to lorin saju eto edibo gbogbo ti o waye lodun to nbo Ninu iroyin to dabi re egbe oselu Social Democratic Party SDP lo ti se lalaye wipe o ti tun le re to bayi loju na ti le ma je ki awon koloro simiran tun ja alakale egbe gba lawo re lasiko ta wa yi egbe ohun lo kede oro na to se lalaye pe oselu n ti tun le to yi ti fi gbanu kan soja bayi saaju eto dibo gbogbo eleyi ti o waye lodun 2027 akowe apapo egbe ohun olu agun loye lo fojo ran lede lasiko lembi ipade gbogbogbo egbe oselu ohun todun 2026 agunloye se lalaye pe egbe oselu ohun lo ti la opolopo awon atuto koja ni nkan bi odun merin seyin to se lalaye pe egbe ohun lo ti duro re lasiko ta wa bayi Injebe ba se ndarapo mo wa iroyin ni kutu ailo ndese ti gbo yin lati le se radio Adaba FM 88.9 Akure lo lara mo kin la wa ta tin gbo nsategun ba ba padade e gbo bi ko faconet se pegede lo sini dije fe ya gba nla aye tojo ri won be la bi ogun odun ile ti o waye lorilede Poland e ma yin kuro mi an pada bo
2: Egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se sukesuke da towo re le ni oda se kan sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogedegede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo na dark fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
1: Eka bokpada fun ekunrere royin le kan si wa lori itakun ayelujara wa www.adaba889.fm tabi ke download application Adaba FM lori Google Play Store bakana na le free so wo si wa loju awon opo bandore wa gbogbo won yi www.facebook.com/adabafm88.9 lori Facebook at adaba889fm lori Instagram at x wa Adaba FM TV lori YouTube wa bakana na le free so wo si wa ni newsroom at adaba889.fm Iroyin te siwaju Igba keji gomina ipinle Eko Obafemi Amzat lo ti duro gbangba gidigba bayi lati dije dupo sipo idibo gomina ninu egbe oselu All Progressive Congress papa julo ninu eto idibo abele egbe ohun saju eto idibo gbogbo ti o saju eto idibo sipo gomina eleyi ti o wa ye nipinle eko amzat ni ron je ko ye ni pe o ti wa yen kankan bayi ni waju awon igbimo ati awon alase to nti awon ikan toro kan ninu egbe oselu all progressive congress nbi pade ohun eleyi to wa ye ni lo abuja leyin igba ti won se aye won futan amzat wa sa pejuwe etu na gege bi eleyi to duro re bayi ati wipe un se ni nteni isejoba awarawa lo fese mule papa julo ninu egbe oselu na o wa se lalaye wipe o ni gbagbo kekan ninu alakale ati eto egbe oselu all progressive congress ati wipe ipinnu egbe lori bi ohun se duro bayi lati dije lo je eleyi to duro re bakan na ni gba keji gomina wa fidi ifarajin egbe mule lati le je ki atunto to nti agbende to tun lorin ko ba ipinle eko ati orilede nigeria lapapo eni to je oloto kan si minister fun olulu le yi abuja yison wike kristin chida ni royin ti je koye ni pe won ti niroyin je koye ni pe won ti ni ogbe yen kekin bayi latowo egbe oselu all progressive congress apc saju eto idibo abele ti gomina eleeti o waye ni ipinle rivers chinda eni to je olori ile eleeto kere julo nile asoju sofin ile yi niroyin je koye ni pe o ti fife han bayi lati dije dupo fun ipo gomina ni ipinle rivers chinda o niroyin je koye ni pe o wa lara awon toro kan bayi ni ipinle rivers ele ti won se lalaye wipe on se ni ona ti fifan lati dije dupo ninu egbe oselu na but le je wipe awon igun toro kan o ni won ti se lalaye pe o ka to bayi sugbon ti wiki o ti soro kankan nipa bi arakunrin ohun ti se jade si gbangba wale ati royin si je ko ye ni wipe to ba se se ko se ati lanyin fun o se se ko gbegba orosoke ninu eto idibo abele ele ti o waye nipa na ajo to dena itakale arun lorilede nigeria ncdc lo ti se lalaye pe ko ran fidi re mule wipe aisan kan ele tun je antivirus lo ti wa lorilede bayi ajo lo se lalaye pe gbogbo eto ele ti won se lasiko ta wa yi lo je ko je ni pe irufe aisan ni ko ti si ni asiko ta wa yi papa julo ele to se wipe o ma nsaba wa latara eku lawo ta wa yi lara ito re itore ati awon nkan to ba njade nara irufe ohun osbe a don se lalaye pe to siro awon mo nigeria lati gbe imo to to wo bi ewu loju lati le dina irufe aisan be ko mo se di toro fun kale lorilede nigeria aisan won ni won se lalaye pe n se ni won kefin re lasiko ta wa e ti won se lalaye pe gbogbo eto lo ti wa nile lati le je ki won mojuto gbogbo bi nkan se nlo loju na ti le ma je ki irufe aisan be ko tan kale tabi ko wa si ile yi labala iroyin ere idaraya ipo egbe agbabolo super falcon net lo ti pe gede fi gboro je ka bayi ti o si lo kopa ninu idije feya gba nla aye tojo ri won be labi ogun odun to je ti obirin lorilede poland leyin igba ti won ti pe gede fi gboro je ka koju akegbe won lorilede malawi but le je pe won padanu ami ayo meji se okan ni igbese keji sugbon ami ayo meji sodo ti won ti koko gbegba oroke ni ipele akoko ohun o lo mu ki iko faconet ko lo kopa ninu idije na idije oni yo bere lorilede poland to ba ti de ojo karun osu kesan odun ta wa ninu e Adeyemi lawa lolo tu royin ni kutu aita aro tuni folajin oyetayo lo mo se ti gboyin ise wa oni dise mo ki wa pe akwa jode asiku sinmi.

0: lókunrin àti lóbìnrin bóyá o mú sọ sínú ọjà ni tàbí o pọn pàtẹpàtẹ sádùúgbò àmọ̀ràn yìí wá láti ọwọ́ ìyálọ́jà general of ondo state chief mrs bolade eko davis wípé kò sẹ́ni tí ò mọ bí àsìkò yìí ṣe rí o lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀bẹ̀ là ń bẹ ọlọ́run kó mú ìgbà dẹ̀rọ̀ fún wa bó tilẹ̀ wù kó rí ká máa yọ ààyè àti mú nǹkan dẹrù fara ìlú sílẹ̀ ọjà tá a bá rà lówó díẹ̀ ká má fi ní àwọn èèyàn lára látàrí èrè àjẹpajúdé a ò ní ká má ṣòwò ká jèrè ṣùgbọ́n èrè tí ń fún oníbàárà ní kásẹ̀ ńlẹ̀ lọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ọjà ẹ tún gbọ́ látẹnu ìyálọ́jà general of ondo state.
1: Èmi ìyálọ́jà general honorable chief mrs Bolade Eko Davis mo kí gbogbo kátàkárà ondo state o olú ọjà gbé wá o ẹjọ́ rí àsìkò yìí ṣe rí tí nǹkan gbogbo wọn gógógó yìí ẹ jẹ́ káàró ṣe fáwọn olùbárà wa kó má bàa di pé nǹkan wọ̀nyẹn gan tún wá ń bàjẹ́ lé wa lórí nígbà tó bá ti wá wọn jù àwọn ènìyàn ò ní lè rà á ibi kẹrí ṣe kẹrí náà kẹrí lò ìdùnnú tèmi wà ajé àgbè yín o ẹjọ́ ẹ má jẹ́ ká fara nira wa o ọlọ́run á pín wa lére o.
0: òun lẹ ti gbọ́ yẹ o arọ́wà pàtàkì yìí wá láti ọwọ́ chief mrs Bolade Eko Davis ìyálọ́jà general of ondo state.
2: Ọrún rírẹ́ ò ní lọ́dún ìrẹ́ rẹ̀. Ọrún rírẹ́ ò ní lọ́dún ìrẹ́ rẹ̀.
3: Kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ bí
4: ẹ̀dámọ̀ olójú bùjá
3: adégòkè
4: tùlú ṣò
3: àtẹ̀bí olóyè ẹ̀sà òfàlóyè
4: tùlù ọ̀bà ilé
3: pẹ̀pẹ̀ á síbi ayẹyẹ
4: ètò ìsìnkú
3: àbárẹ̀ apá emmanuel
4: adékunlé adẹ́niran
3: ìkẹtẹ̀ rómọ̀ sí
4: lásbọ̀ ẹ̀ jọ̀wọ́
3: ẹ̀ka bẹ̀rẹ̀ lẹ́jọ́bọ̀ thursday
4: níjọ́ keje
3: oṣù kẹrin ọdún yìí
4: níbi kàtẹ́gbòkú àbá
3: kọ́ni jíra
4: mọ́ṣúárì ìlú ro
3: lákúrẹ́
4: Adégòkè,
3: ká yẹ́rú lẹ́rẹ̀,
4: lójúlẹ̀ kan,
3: lágbo mẹ́wàá,
4: ọ̀rọ̀,
3: ẹ̀yùn

0: abare odo yeru ba fa soro ti
1: pa gboran odun laye
0: aya
1: iya ba yo
0: lori igbese aye abare aye
1: o dagba
0: baba ki kete ra mo yogo
1: e ile a kete kete
0: dire fa soro ti
1: se mu tayo tayo ka bare a
0: ati agba
1: ayo mu sapere
0: o wa irele
1: ati kiko ni mora
0: oloye pa
1: rube
0: amu yi de fa soro ti
1: o efa
0: fun taye yojo ibi
1: ogboran odun pa ko
0: o se loni
1: ijo kokola
0: osu
1: abare pa rube
0: amu yi de fa soro ti
1: ori ofe le la
0: wo ni
1: o diri anugba
0: odo olorun eledumore
1: adupe foru ko rire
0: imu ku alagbo odile fa soro ti
1: agbadura fo
0: adariri apapapa pelu ase edumore
1: ewe re
0: eru le la le la le la
1: ara pada ru
0: wewe
1: ede odile re adupe olorun fun
0: epa pataki
1: oko lenu
0: edagbasoke
1: agbore re
0: alu apore
1: ipele ondo
0: ati apapo
1: ile ra le nigeria
0: ogba odun
1: odun kan ni
0: osi to le sara mi oro ya madala
1: omo do kele sai dike o gbesa opo si
0: na sho
1: ati isaje wo ti wo ti ona kele sa
0: ama mu ma ru so bi gbagbo
1: oloye
0: olori
1: rese
0: alaye
1: atojogbon
0: olayiwa la
1: asoran ti
0: e alemo kemi akede
1: aruko kete kete
0: bi fasoran ti la papo lulu apore o
2: lọjọ kọkànlá oṣù karùn-ún ọdún yìí 2026 ló pé ọdún kan tí bàbá wa late pa alpha akintoye adinola tauri dágbére fáyé pé ó dìgbò ṣe lọ wá mú gbogbo ẹbí àti àwọn ọmọ bíi akibu akintoye rukayat akintoye ezeketra nílùú canada àti àwọn ọmọ tó kù ṣe ń ṣèrántí bàbá wọn látàrí ìgbé ayé òtítọ́ sùúrù àti ìwà pẹ̀lẹ́ tí bàbá fi lé wọn lọ́wọ́ ẹni rẹ ò kí ń pẹ́ láyé lọ́jọ́ kọkànlá monday oṣù karùn-ún ọdún yìí tó pé ọdún kan tí bàbá pa alpha akintoye adénọlá tauri jáde láyé ni àdúrà yóò wáyé ní dé

ìtanilólobó pàtàkì rè láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo, the State Emergency Management Agency SEMA, lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI. Wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀, wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa, ká la ojú àgbàrá dáadáa, kó ni ó ba lè máa lọ gérege, ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò, kó tó di pé àwọn òjò ńlá ńlá ń bẹ̀rẹ̀, kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ọ̀pá òfin rìnnà mọ́, ká yẹ sàṣà pajúdeere, ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa. Gómìnà Dr. Lucky Orímísàn Ayédàtiwá, wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fìn ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín, ẹ máa pe àjọ SEMA sórí 0803488-3275 tàbí 0703187-7570 tàbí kẹ́ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbà kan Lákùrẹ́. Ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.

0: No tell me say you never hear about Dr. Wenga with ginseng. The confirmers drug we go dey carry you go wella.
1: Dr. Wenga with ginseng. Dr. Wenga with ginseng.
0: They improve your energy for your baby level. And for woman to get good body as mother.
1: This Dr. Wenga with ginseng
0: get NAFDAC approved. Now Jesse Pharmaceutical Company Limited, they distribute them. They still need more distributor all over Niger. Sama 0806 646 6115.
1: Dr. Wenga with ginseng.
0: The 200 ml. Anytime they do you one kind of.
1: Now Dr. Wenga with ginseng
0: for good health.
2: No time for shuku shake up. I let carry body.
3: Ọrẹwa kí ló dé tó rojú kúkú báyìí.
4: Wo ọrẹ ó sún ní oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì ní da wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónísì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
3: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
4: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
3: CDCare CDCARE application àṣírí ọ̀la ni. Níbi tó ti rà gbogbo tó fẹ́ tó sì máa san ó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára. Fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀ gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
5: Ẹ kàn sí wa ní Danco Plaza Adelosun beside Olo Motors opposite Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State. Ẹ lè pè wá sórí 070 7484 3351.
3: Ẹ kàn sí wẹ́bsáìtì wa CDCare.

0: ṣe lójú iná léwu ra oorun àgbẹdọ. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fò ń tẹ̀lú Datmal DS. Bí Datmal DS ṣe wà fún àgbàlagbà, bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá lágọ̀ ara, kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Adama FM, I like it forever.

0: níbi tó ti ra gbogbo tó fẹ tó sì máa sanwó díẹ díẹ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ ayẹkẹlẹ kò sì lélẹ lórí o iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti rà wọ́n kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ní ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ràǹtò nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.com.

0: Live is good on Adaba FM.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná àmọ́ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà mi ò rọrùn sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: Ògbọ́dẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ará ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ ohun kiyin ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lọlé ayé kọ́lọ́n má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kọ́lọ́n má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ ná ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn ń gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se babo oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olorun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logun olorun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olorun wa ni o dupe fa olorun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise babo oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19
4: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin te rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise babo oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo on to ti nagbara to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo on to ro bi ko le latu se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nirawa baya fe bere one tabo ni maran kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje aye ohun ti e wa su mi agbo yi ise lo se je lo be se wo gbo ni pa baba oke ogun ni ogulu gode to fi wi ategbo so mo ara aye lore lori eyike yi isoro to yo mo eda lenu ibo na gbianju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi ategbo sewo san
6: egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
7: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gogo bile tawon okunrin bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka wo eyin didun ara riro a po gede gede jo ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe ategbo la fi pe lo re ajo nadaki fun te gba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 09160626253 09160626253 oruko money januomo 24/7 abomination

0: 0707-484-3351.
1: Ẹ ṣeun olóòtú.
2: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó lè bàdẹ tí ó ní dúkìá.
3: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
4: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá yìí ṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
3: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
4: CDK, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
3: CDK, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀.
4: Irọ́ ni o.
3: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
4: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
3: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí website wa.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
2: Life is exciting.

0: wọn gbé ìkọ́ mọ̀ kán ṣe ìkọ́ mọ̀ ká sáré lu àsìkò yìí ká fi bẹ ọlọ́run ba lórí àwọn nǹkan tá a bá fẹ́ ká má jẹ́ pé àkúndùn ẹni tí ó mọ to ẹjọ́ àwọn ẹjọ́ tí ó kàn wá tá a mọ tò tí muazin tó bá ti pè irun tán kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ìkọ́ mọ̀ ẹ jẹ́ ká sáré tara ṣàṣà ká bẹ ọlọ́run ba ní àsìkò yìí torí pé jesus ṣàṣà sọ pé ṣé ẹ rí àdúrà kan ṣe láàrin àdán àti ìkọ́ mọ̀ àdúrà yìí o wọn kì í tì í dànù o àdúrà yìí kì í ṣe àtidànù àdúrà tí ọmọ ń gbà ni gẹ́gẹ́ bí òjísọ́lá ṣàṣà ti sọ nínú ẹgbẹ́ bá dìstáàrì sínú ìwé àfàwà abu dawud bákan náà ní ẹlẹ́ẹ̀kan òun náà nígbà tó bá ń pè irun nígbà pàdùlọ àwọn irun ọ̀ràn yàn tó bá ń pè irun àwọn irun ọ̀ràn yàn wọ́n ní àsìkò yìí àdúrà náà mọ́ ń gbà tó bá ti ń pè irun ẹ má jẹ́ ká tó jọ o ẹ jẹ́ kí a mọ̀ fọkàn bá irun tó ń pè lọ gẹ́gẹ́ bí àwọn nǹkan tán ní kí a mọ̀ sọ lẹ́yìn ilé tán bá sọ ilé tán kí a bẹ ọlọ́run ọba lórí àlámọ̀rí ọ̀rọ̀ wa ẹ̀yin olùgbọ́ mi inú ẹ̀sìn ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé àsìkò tí àdúrà tó mọ́ ń gbà òun náà ní ẹ̀ríndà nozulogaid nígbà tí òjò bá ń rọ̀ nítorí pé òjò ìkẹ́ ọlọ́run ọba ni ní àsìkò tí òjò yìí bá ń rọ̀ tá a bá ń bẹ ọlọ́run ọba ní àsìkò yìí àdúrà mọ́ ń gbà o àdúrà mọ́ ń gbà ní àsìkò yìí nígbà tí òjò bá ń rọ̀ gẹ́gẹ́ bí òjì sọ́lá ṣàṣà láti ṣàlàyé fún wa pé ní àsìkò tí òjò bá ń rọ̀ àdúrà kìkì jẹ́ àtidànù ní àsìkò yìí àárín yìí náà nínú ìwé àfàwà abu dawud gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé fún wa eléyìí tí ó tún tẹ̀lé ní àwọn àsìkò tí àdúrà tí ó mọ ń gbà ó náà ní àsìkò kan ṣáàtún yọmọ lẹ́jọ́mà àsìkò kan ní ìjọ ọjọ́mà àdúrà mọ ń gbà àwọn olùmẹ̀sìn wọ́n wò lọ sọ́tún wọ́n wò lọ sósì pé àsìkò wo lòjísọ́ àti à ń sọ eléyìí tí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ òun náà ní ní ẹ̀yìn sọ̀làtọ̀là asre sí àsìkò maghrib wọ́n ní àsìkò yìí ní ọjọ́ ọjọ́mà àdúrà mọ ń gbà ní àsìkò yìí ẹ jẹ́ kí a mójútó àsìkò yìí náà kí a sì máa bẹ ọlọ́run ọba ní àsìkò yìí bákan náà àgbà tí àdúrà mọ tún gbà òun nígbà tí a bá ń mu omi zemzem tàbá mu omi zemzem tàbá mu omi zemzem lọ́wọ́ ká bẹ ọlọ́run ọba ní àsìkò yìí torí pé àdúrà yìí àdúrà mọ ń gbà ní àsìkò náà òjísọ́nà sàǹsọ́n kó ní ẹ̀rí o mọ ò zemzem lè máa ṣórí bàlá ó ní omi zemzem nǹkan tá a bá mú fún náà ni yóò jẹ́ ìwòsàn fún wa tá a bá mú fún náà òun náà ló máa jẹ́ ìwòsàn fún wa tí fi ń ṣàlàyé fún wa pé àdúrà mọ ń gbà ní àsìkò yìí pàtí a bá mu omi zemzem ní ọwọ́ èyí tó tún tẹ̀lé tó ti yẹ ká mẹ́nu bà ní àwọn àsìkò tí àdúrà mọ ń gbà òun náà ni fi sujud nígbà tí a bá wà ní ìforíbalẹ̀ nígbà tí a bá wà ní ìforíbalẹ̀ tá a bá wà ìforíbalẹ̀ nígbà tá a bá ń kírun tá a bá wà ní ìforíbalẹ̀ nítorí pé jesus náà sọ pé akọrọbù mọ yakuna la abdi mi rọbì wà wà sàjídún fa akṣaru dua aláwọ̀ sára sọ pé ìgbà tí ẹrú sin ọlọ́run ọba tó súnmọ́ ọlọ́run ọba rẹ̀ pẹ́kípẹ́kí òun náà nígbà tó bá wà ní ìforíbalẹ̀ nítorí ti bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àdúrà yín ó pọ̀ ní ìforíbalẹ̀ yín àwọn olùmẹ̀sìn wọ́n ṣàlàyé fún wa wípé lẹ́yìn ìgbà tá a bá ti sọ àwọn nǹkan tó yẹ ká sọ subhanahu rabbi al-ala tá a bá ti sọ a lè sọ àwọn nǹkan yìí tá a fẹ́ kódà a lè sọ ní èdè abínibí wa àkàlàṣe àní máa sọ síta a sọ pẹ̀lú ọkàn àti ahọ́n wa tó máa ṣàlàyé àwọn nǹkan tá a bá fẹ́ fún ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé àwọn àsìkò tí àdúrà tó máa ń gbà ẹ̀rí nǹkan nígbà tí àkẹ́kọ̀ọ́ bá ń kọ torí pé jesus náà sọ pé ṣe akẹ́kọ̀ọ́ tó bá ń kọ o àwọn mọ̀lẹ́kà aláàánú ò ní orí látara bẹ́ẹ̀ tá a bá ti gbọ́ tí àkẹ́kọ̀ọ́ bá ń kọ ká béèrè nǹkan tá a fẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba àdẹ́dà nítorí pé àsìkò yìí náà àdúrà náà ó mọ ń gbà nígbà tí àkẹ́kọ̀ọ́ tó bá ń kọ kékeréke tó bá ń kọ yẹn ẹ̀tún wá rí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé tí a bá ṣe àdúrà báyìí pé láìláà ilá and subhanaka ìní kún tómìnà zọlìmí tá a bá sọ gbólóyìn yìí tán ní kété tá a bá sọ gbólóyìn yìí tán tá a bá fi bẹ lọ́run ọba pẹ̀lú ẹ̀ ọlọ́run máa gba àdúrà òjísọ́ ọ̀la sàlásálá ó ní ẹ̀rí nǹkan o ó ní dàáwátú dínún ó níṣẹ́ ẹ̀rí àdúrà tí anabi yunus tí ó ṣe ìdáàdà àbíhá tó ṣe tó fi bẹ ọlọ́run ọba wàá wà fi bátùnì hout nígbà tó wà nínú ẹja àbùǹbùtán kini adua na oni la ilaha illa anta ona ni pe ko si eni ti ijo sin to si aya fi re olorun oba subhanaka mimma ni fun o inni kuntu minaz zalimin mi ti wa nuna wa labosi o alana sana so pe eni kankan oni fi adu fi gbolo yi se adua ko fi ben olorun oba a ko olorun oba ko gbadua re ipe la ilaha illa ant subhanaka inni kuntu minaz zalimin ti en ba ti so adu ti en ba ti so gbolo yi to wa be olorun ba yo gba adua irufe oniton olorun ba yo gba adua re bakan na awon asiko ti adua mo ngba ngba ti a ba lo be alaisan wo ta ba lo be alaisan en ti ara re o ya ta ba lo be wo adua na mo ngba ngba ye idi ni to ji so la san so pe ida hadartun lil marid ngba ti e ba lo so do alaisan wo te lo be wo fakulu khairun oro daada ni ke ma so wo oro daada ni ke ma so wo tori pe fa'ina lil malaika yu'minuna ala ma taqulun tori pe awon malaika ma nse ami si nkan ti e ba so te ba ti wa lodo alaisan e ma be lohun ba e ma be olohun ba kolohun ba ko fun lalafia kolohun ba ko fe yin lalafia kolohun ba ko ma fa isan se wa ka ma be olohun tori pe adua mo ngba ngba ti a ba lo be alaisan ta ba lo gbo wo bakan na adua tun mo ngba nigba ti eni tan ba se abosi si to ba bi olohun ba ni asiko ye adua mo ngba o idi ni to je yi pe e je ki a sora ka won se abosi si yan o oji so la ta sana so yi pe ti eni kan ti won ba bosi to wa bi olohun pe ko olohun ba ko fi ya je ni to se abosi fun adua re mo ngba o koda ki o je yi pe eni ti won bosi ye ki so nigba gbo dodo oji so la sana pe e pa ya adua eni tan bosi o nitori wi pe ko si nkan kan laarin adua ya ti olohun oba o ko si agaga kankan be direct ni olohun ba yo gba adua irufe oni ton e je ka sora o ka mo si abosi fun enikan kan o nitori pe en ton ba sabosi fun to ba gbowo re soke to ba so pe ki olohun ba ko fi ya je ni to si abosi sihun adua ye yo lo be ni o lo sodo olohun baba deda o awon asiko ti adua to mo ngba oni nigbati baba abi iya to ba nsa adua fomo re eri nkan eyin obi e ma je ki a sepe fomo wa o e je ki a ma sadua fomo wa ni o koda ton ba se nkan ti o bi wa ninu e ma so pe ko ni da fun o e je pe ah olohun ba yo se daada fun o e je ka ma sadua fun won ni o tori pe adua obi o ma ngba ngba ti o ba nse fun awon omo re asipo ti adua to ma ngba eri nkan eyin olupo mi alapele o na ni ngba ti orun ba ye latari o adua na mo ngba ni asiko ye torun ba ti ye latari siwaju ka to ki salatu zuhr adua mo ngba ni asiko yi na ngba ti a ba se adua bakan na asiko ti adua to mo ngba o na ni ngba ti muslimi ba gba we to ba fe sinu adua mo ngba ni asiko ye na eri nkan adua mo ngba na bakan na ti en ba wa lori irin ajo adua mo ngba ngba ti en ba wa ni ori irin ajo ti an ba nse adua ni asiko yi bakan na ti o ba reyan ti aburu kan ba sele seyan nigba yen wa fi mu mara yen wa so pe inna lillahi wa inna ilayhi rajiun adua yen na mo ngba ni asiko yi adua mo ngba ni asiko yi eyan mo ya mi lu alapele die ninu awon aye abi awon asiko ti adua mo ngba ni eleyi amosa eni kan wa le se gbogbo ko sadua lasiko ta dua mo ngba ko jina si gbogbo awon nkan to le ko di gbigba adua re ko tele gbogbo awon eko bawo la se sadua ki nkan to si n sadua le lori ko mo te lowo ni oju ese orufe oniton wa le mo ro pe abolohun bo gba adua awon ni rara olohun ba gba adua tori pe jisun san san so yi pe ed'un loha e ma be olohun oba o wa antum muqinuna bil ijaba ki e si ni imam daju wi pe olohun ba yo gba adua yin bakan na olohun ba so wi pe ed'uni astajib lakum e ma pe mi ma da yin lo to ba wa ri be o ye ka lo mo ko daju daju ko si adua ti muslimi se ti olohun ni gba akala se oji so la salaye fun aye pe gbigba adua o le wa wa ni orisirisi ona oji so la salaye so wi pe ninu egbawa hadith ti a ri ninu wi afawa tirimizi anabi sallallahu alaihi wasallam sọ pe ma ala al-ard muslimun ko si muslimi kan lori le o yad'u allah bi da'watin to wa nbi olohun ba pelu adua kan o illa ataahu allah iyaha aya ko olohun ba ko fun ni nkan tin fe iye la la koko ti en ba sadua adua yo si ma gba loju ese ile na lo po ju ninu ise si e tin sele si wa abi olohun ba wo olohun ba je kin daro o ni o di aro wo lawon fe si ni ajo je kin pada sile o iyan pada sile in salaye fun ayi pe adua wa olohun ba ma gba loju ese ti o si ri be na aw tabi soro fa anihu minasuhi mithlaha o ti mo se le ngba mi olohun ba ma fi adua ta se o le mo gba o olohun ba yo fi wa mu awon aburu olohun ba yo fi mu jina si wa ele in salaye fun ayi pe olohun ba le gba loju ese olohun ba si le fi ti aburu jina si wa oji solo sasala o tun salaye fun wa awon ona mi ti adua se kini o to tun won fi ngba anan san so pe ma mi muslimi yad'u bi da'watin laysa fiha ithmun ko si muslimi kankan ti o ma sha adua ti o de pe adua to se ko si ese nbe wala qati'atu rahim ti o si si pe o nja okun ebi ninu adua ye illa atahu allahu biha ihda thalathin ayi ko lohun ba ko gba adua ye ni okan ninu meta yi alakoko imma an yu'ajjila lahu da'watahu kolon ba ko gba adua ye ni oju ese ni kan mo nkobo kolon ba ko gba adua ye tabi o wa imma an yudakhiruha lahu fil akhirah tabi ki olohun oba ki o lo fi pese nkan sile fun ni ojo gbe dal kiyama ninu aljanna ki olohun ba nu ane ko se wa ninu aljanna eleketa wa imma an yasrifa anhu min as-suhi mithlaha tabi ki olohun oba ki ko fi ti aburu ko fi ti danu fun orufe onitohun awon ona mi ti adua tun le fi gba o na ni pe a ma nbe olohun ba fun nkan kan gba mi olohun ba yo wa fun ani nkan mi a le be olohun wa olohun mo fe yawo olohun ba o so pe to ile ni mo fun o yo ba kole nitori pe lasiko ye nkan to da fun ju o na ni ile ye o ma se le be lopolopa gbogba iyan le be olohun ba pe wo olohun kosi ben mo be se university olohun bo de pe to olohun ba fun ni mi e to olohun ba fun ye yan wa daaju eyi gangan tin be olohun ba ri le lori lo ta ba wa wo se yan pa olohun mo mo ti e dupe o ti o fun ni nkan ye ngbati o nbe lo latara be ni pe gbogbo adua ti muslim ba se patapata lo olohun ba ma ngba sugbon yo je ikan ninu awon ona mererin ti ati so yi ona alakoko ko olohun ba ko gba ni oju ese one elekeji ki olohun oba ki o yi pada ko fun ni nkan mi jiro iye one eleketa ki olohun oba ko fi ti aburu jina fun rufe nton one elekeni ko olohun oba ko fi pese re sile fun ninu alijanna ko olohun ba le se baye fun ki muslimi wa n lokan yi pe ati sadua sadua adua gba muslimi so be o gbogbo adua ti muslim ba ti se ona ni olohun oba ni olohun ba ma ngba gbogbo adua ti muslim ba se o ni olohun ba ma ngba nitori wipe olohun ba ti se adehun wipe te ba ti be mi pa mo ma dahun oji so lati salaye fun aye pe o e mo be olohun ba ke si ni imo amo daju pe olohun ba gba adua ye ni okan ninu ona merin eyi ti a ti se alaye fun aye ka to wa pari oro yi o ye ki a se alaye awon nkan yi o na ni pe ninu islam ta ba ti n se adua a mo wa sise to ta ba n se adua a mo sise to eni ti n be olohun ba pe ki olohun ba fun ni omo yo ni yawo yo sumo yawo re ni awon asiko ti yawo e na tun le loyun yo mo se awon ise ye yo mo sise to yo wa mo be olohun ba ki olohun ba ko fa albarika si biyanju ohun ye bakan na omo ti n be olohun ba pe olohun ba ko je ko won pass omo ileiwe to le ko won pass yo mo kawe re yo mo lo si class lati lo mo gbo nkan ti awon oluko nko yo feti si iwe re yo kawe re dada yo mo se awon assignment yo se exam yo se test yo wa be lomba kolomba ki o fi albarika si bakan na eni ti n be olomba kolomba ko fun ni owo ko se n lo loro ko ni joko sile o ko mo sun kale yo sise yo wa be olomba kolomba ko fi albarika si afa wa umar ibn khattab o ri awon kan tan joko si masalasi njo kan won wa du sibe won o kuro nbe o wa bi won lere pe kini kan te nse won lawalawa ka agbara ti olohun oba won ni pe kun le won jade kun masalasi pe nje ti rijo ti oju samo ti nro goolu ri ni iyan lo sise ki o to ni owo ni ojiso lan sara sara sara yi fun wa pe ihris alama yanfa'uk ma gbianju lori gbogbo nkan ti o se olanfani wasta'in billahi leyin wa gba na ko ma bi olohun oba wala ta'jaz masiske seki masise kagara ti bi salaye fun wa pe a ma bi olohun oba lori awon nkan ti yo se wa lanfani a si ma gbianju le ori e bakan na enikan wa bojiso lan sara sara njo kan o wa nbi anara sara lere pe ohun wa pelu akunmi ohun se ki ohun de rakunmi ohun mole kun o wa gbokan le olohun oba ni abi kun o tu sile anabi ni pe de rakunmi re mole leyin wa gba na ko wa gbokan le olohun oba ele ni nkan ti islam so fun wa o gbogbo eyin te n gbo mi ni asiko yi baba ti n be olohun oba a mo sise to adua ti a n se ni o sugbon a wa ni se asise meji kan asise alakoko o na ni wipe a ni royi pe beya ise wa ni o je ki nkan ta nfe ko bosi ki se agbara wa elekeji asise ni pe a won ro pe olohun bo le se nkan fun wa agbara wa ni o je ki nkan yo ko te wa lowo islam o ko wa nibe mi ona mejeji e a pa mejeji papo ni a mo be olohun oba a wa mo tun wa gbianju nitori pe a mo pe olohun oba yo lu awon igbianju wa ye ni sababi ti awon nkan ta nfe ti o fi de owo enikokan wa abi olohun ba na ne ki olohun ba ki o gba adu enikokan wa eleyi ti aran ti se ninu adu akolohun ba ko gba eyi ti awon ti se ni ti daada akolohun ba ki o gba fun wa na ki olohun ba kinu ati o sanu orile ni nigeria akolohun ba ko ma je ko daru akolohun ba ko to awon asaju wa ko to won si ona ki nigeria ki o le daaju bi o se wa yi lo latara be a dupe fun awon ti o se onigbowo eto yi Muslim Student Society of Nigeria, Ondo State Area Unit, ni Abiala Akoso Amiruwa, Ustaz Lukman Kewilere, ati gbogbo awon ton je igbimo, ton jo nse adari egbe yi, abi olomba na ne, ko ma ko san won ni esan daada, nile aye nbi, ajogo la kiyama. Subhanaka Allahumma wa bihamdik, wa nashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.
1: Eje ka ton pade lojo mejo lori eto imole esin ti egbe awon akeko muslimi nile Nigeria MSSN eka ti ipinle Ondo ti won se onigbowo re boya fun iwadi tabi ibere tabi eyin fe se iranwo owo lati fi da si eto yi e le pe number yi 08032426989 le kan si 08032426989 masalam.

0: kababa kapsuni ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin ajabi idani be ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni konjo wa nle lati je kokunrin o ma woke finu ka bi o se bokele kai bigo kababa kapsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fa awon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803-860-6858 like 0803-860-6858
1: On your track, set,
2: wọn sáré ìjẹ́ yìí lọ Adaba sì múra lọ́wọ́ eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára Adaba gbéra ó fò bá wọn lọ́nà ó tún fi wọn sílẹ̀ Adaba 88.9 FM ó ti dàpọ̀ kíní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: ọ̀nù ni wọ́n fi ń ṣiṣẹ́ nílé iṣẹ́ wọn. Má dààmú ara rẹ̀ wọ́n kàn wọlé sórí áàpù yẹn àbí kọ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp tó gbọ́ lẹ́nu aṣojú ilé iṣẹ́ láìpẹ́
1: yìí.
0: Wọ́n sì mọ́ bá ṣe gbogbo ẹ̀ ní mùrẹ́ńkẹ́ mùrẹ́ńkẹ́. Ìjọba àpapọ̀ dá wọn mọ̀ wọ́n ló kọ́ lọ́dọ̀ wọn. Oh, bá wa ń gbọ́ Samade Properties, Samade Properties. Ọjọ́ wọn ti pẹ́ ẹ̀. Wọ́n ń sún síwájú lójoojúmọ́ ni. Gbogbo ẹ̀yin landlord, landlady. Ẹ máa jó, ẹ máa yọ̀mọ̀.

0: Amade Properties. Àwọn tó ti do opo pẹ̀lú wọn yálà nípa gbígbé ilé kalẹ̀ fún yíyálò tàbí títà àti àwọn tí wọ́n ti ra dúkìá ilẹ̀ ilé tàbí àwọn tó yálé gbé tó ń tà wọ́n tó gba shop látọ̀dọ̀ wọn ni wọ́n ti ní ìrírí ìfọkànbalẹ̀ àti àkóyawọ́ eléyìí tí Samade Properties tó ní fún gbogbo àwọn oníbàárà wọn láàrin ìṣẹ́jú àyá tẹ́ bá ti yàwòrán dúkìá eléyìí tẹ́ fẹ́ tà tàbí gbé kalẹ̀ fún àyálò lórí òpó ayélujára wa www.samade.com.ng ní ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn yóò ti máa kàn sí yín láti bá yín dòwò pọ̀ láti ìlú ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí orílẹ̀-èdè Nàìjíríà ó fini lọ́kàn balẹ̀ ó rọrùn láti lò kò nílò agent kankan rárá láti ralé tàbí gbalé gba shop gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ ra ilẹ̀ tẹ́ ẹ fẹ́ ralé tàbí gba shop hostel tàbí tẹ́ ẹ fẹ́ ya ilé lò ẹ tara ṣàṣà kẹ́ ẹ kàn sí ojú òpó ayélujára wa www.samade.com.ng ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ta dúkìá ẹ yàwòrán fọ́tò yìí kẹ́ ẹ gbé sórí òpó ayélujára wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-885-3895 Samade Properties ìfọkànbalẹ̀ lórí àwọn dúkìá wa kí a wa.
1: Yes, ẹ rí pé bá a ṣe ń bá a bọ̀ gbogbo yín lẹ̀ ń sọ wípé Samade Properties ẹ ń gbádùn wọn.
2: Once again, my name is Okunade Felix.
1: Okay.
2: And
1: from?
2: I am representing Samade Properties.
1: Kí lẹ gbé dání lè ṣe yín?
2: Thank you very much, sir.
1: Yes, sir. Yes, sir.
2: Samade Properties, we are into property management, both for selling, for rentage, and for leasing. So these are for people that have property.

0: whatever they're looking for. Maybe they want to rent a house, or they want to rent a shop, or they want to buy or lease the land. So our WhatsApp number is 070-63-48-3499. I take it again, 070-63-48-3499. Our second number, which is also on WhatsApp, you can use it to reach out to us, which is 0038-85-3895. I take it again, 0038-85-3895. So, for our app, it is available on Play Store for our people that are using Android. So, the app is available on Play Store, ready for download. Download me. And for our people that are using Android, you can reach out to us. You can get to us using our website page, which is www.tamari.com.ng.
1: Nítorí àwọn ọmọ ìyá wa tọ́jọ́ mo dùdú à tí wọ́n gbọ́ èdè Yorùbá púpọ̀. Njẹ́ sọ lédè Gẹ̀ẹ́sì mo fẹ́ kẹ́ ẹ tún mú Samade Properties kí lẹ gbé dání ń bẹ̀. Àti ń sọ tipẹ́ mo fẹ́ ká tún tún sọ lédè Yorùbá náà.
0: Ẹ ṣe ló tù ní èdè Yorùbá fún àwọn èèyàn wa. Iléeṣẹ́ Samade Properties ó jẹ́ iléeṣẹ́ abánimójútó àwọn nǹkan ìní wa, yálà ilé, ilẹ̀, àbí ṣọ́ọ̀bù, bóyá fún títà, àbí fún pírẹ́ǹtì, àbí fún àyálò. Ní iléeṣẹ́ Samade Properties, ọ̀nà tí ẹ lè gbà báwa dòwòpọ̀ fún yálà fún tenant àbí fún landlord àbí landlady, ẹ lè rí app wa download ní orí Play Store. Property pe Samade Properties. O ma gbe app wa o wa fun download nibe. Fun awon eyan wa ton lo iPhone, lọwọlọwọ bayi a sise pẹlu iOS to get Apple. Lati gbe app wa sibe, mo fun igba yen lati ba wa dowopo. Wọn le lo website pẹlu wa ni www.samade.com.ng. Tí wọ́n bá ti wọlé sí orí site yìí tán gẹ́gẹ́ bí landlord àbí tenant, wọ́n nílò láti ṣe nǹkan tó ń pè ní registration. Tí landlord ṣe registration gẹ́gẹ́ bí landlord,
1: okay.
0: Tenant ṣe registration gẹ́gẹ́ bí tenant lórí app wa. Ní ìgbà tí wọ́n bá ń bá registration yìí lọ, máa rí ìdòkọ́ tí a pè ní verification. So ní ibi tí wọ́n ti máa ṣe verification yìí, wọ́n máa lo national identification number wọn, ìyẹn tí à ń pè ní NIN, láti fi ṣe registration yìí. Ní ẹ̀yìn yìí tí a máa gbẹ̀dọ̀ lọ pé yálà fẹ́ yálégbé ni, ìyá fẹ́ yálà lè ní ṣọ́ọ̀bù ni, a fẹ́ yá ṣọ́ọ̀bù ni. Ẹ fún àwọn láńlọ́ọ̀dù wa láti gbé àwọn nǹkan tí wọ́n gbé dání ìsílẹ̀, yálà ṣọ́ọ̀bù ni, ilẹ̀ ni, àbí ilé, sí orí app wa. So à ń pe àwọn àǹfààní láti gbé síbẹ̀ wọ́n sí ọ̀nà mẹ́ta. À ń pe alákọ̀ọ́kọ́ ní free listing, ìyẹn tó jẹ́ pé wọ́n gbé nǹkan mi ìyẹn properties láti ẹyọkan sí mẹ́ta sí orí app wa yìí, ìfẹ́ ni a fi fún wọn. Ẹlẹ́ẹ̀kejì ni à ń pè ní payment listing. Fún ẹni tó gbé properties láti mẹ́rin sí mẹ́wàá dání,
1: okay.
0: Láti gbé sí orí app yìí ní fún 10,000 naira pé ẹlẹ́kẹta tí à ń pè ní unlimited listing. So fún àwọn landlord wa láti láǹfààní àti gbé properties wọn síbẹ̀, èyí tó bẹ̀rẹ̀ láti 11 lọ sókè fún 20,000 naira pé.
1: Ok, bó ṣe lọ nù.
0: Bó ṣe lọ nù. Ṣùgbọ́n tí ẹ bá ní ìbéèrè kan àbí omi láti béèrè lọ́wọ́,
1: fẹ́kùn.

0: àlàyé. Àwọn èèyàn ní àwọn èèyàn kan láwọn ń pè wọ́n lẹ́ gbé ṣé kìí ṣe kọ́ọ̀ ni WhatsApp nìkan ni àbí.
1: Bẹ́ẹ̀ni wọ́n ṣe calling line WhatsApp nìkan ni.
0: Wọ́n ní báyẹn sọ̀rọ̀ lórí WhatsApp nìyẹn.
1: Bẹ́ẹ̀ni
0: bóyá ẹ pé WhatsApp number yẹn sà.
1: WhatsApp number yẹn alákọ̀ọ́kọ́ ni 070.
0: 070.
1: 63.
0: 63.
1: 48.
0: 48.
1: 83.
0: 83.
1: 99.
0: Ẹ tún pè.
1: Lẹ́ẹ̀kan sí 070. 63.
0: 63.
1: 48.
0: 48.
1: 34.
0: 34.
1: 99. Ẹlẹ́kejì ni 080. 38. 85. 38. 95.
0: Ok. Àdúpẹ́ ẹyin àwọn láńlọ́ọ̀dù nìkan sáwọn lẹ nílò jù ọ̀là pé àwọn tẹ́nẹ̀ntì fẹ́ pọ̀ ju àwọn tẹ́nẹ̀ntì àwọn tí ń wálé jàre wọ́n fẹ́ pọ̀ ju àwọn láńlọ́ọ̀dù lọ àti láńdèdì lọ o.
1: Bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí orí ẹ̀ tó jẹ́ pé àwọn tá a nílò.
0: Àtàwọn tí ń wá ṣọ́ọ̀bù wọ́n fẹ́ pọ̀ ju àwọn láńlọ́ọ̀dù àti láńdèdì lọ o. Ṣùgbọ́n àwọn láńlọ́ọ̀dù lẹ nílò báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ná.
1: Bẹ́ẹ̀ni a nílò àwọn láńlọ́ọ̀dù wa lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Ok. Bọ́ọ̀ láti ṣe wọlé sórí wẹ́bsáìtì yín yẹn mo fẹ́ kẹ́ ẹ tún pé.
1: Lẹ́ẹ̀kan sí fún àwọn èèyàn wa tó ń lo fóònù alágbèéká tá ń pè ní Android. Wọ́n lè ní áàpù àgbà ní Play Store.
0: Ok.
1: Fún àwọn èèyàn wa tó sì ń lo iPhone lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lè wọlé pẹ̀lú wẹ́bsáìtì address wa.
0: Ok. Ní
1: tá ń pè ní
0: www.samade.com.ng. Mo fẹ́ kẹ́ ẹ tún pé.
1: Lẹ́ẹ̀kan sí www.samade.com.ng.
0: Ok.
1: Láti wọlé sí orí wẹ́bsáìtì wa.
0: Ok. Wọ́n sì lè bá a sọ̀rọ̀ lórí WhatsApp number tí ẹ drop náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run tó gbé Samade Properties síwájú kò ní í já a lulẹ̀ o. Iwájú náà lẹ́ mọ̀ wá o. Ẹ fi gbólóhùn kan kún ká tó dágbére lórí ètò yìí.
1: Lẹ́ẹ̀kan sí ẹyin ẹran wa nílé tí gboko ẹ̀yin tẹ́ jẹ́ láńlọ tẹnílẹ̀ tẹnílé tí ẹ fẹ́ tà ẹ fi fi rẹ́ǹtì ẹgbẹ́ wàràwàrà wá sí Samade Properties.
0: Ok.
1: Ẹgbẹ́ wàràwàrà sí Samade Properties.
2: Samade Properties àwọn tó ti dòwòpọ̀ pẹ̀lú wọn yálà nípa gbígbé kalẹ̀ fún yíyálò tàbí títà àti àwọn tí wọ́n ti ra dúkìá ilẹ̀ ilé tàbí àwọn tó yálé gbé tó ń tà wọ́n tó gba ṣọ́ọ̀bù látọ̀dọ̀ wọn ni wọ́n ti ní ìrírí ìfọ̀kànbalẹ̀ àti àkóyawọ́ eléyìí tí Samade Properties tó ní fún gbogbo àwọn oníbàárà wọn láàrin ìṣẹ́jú àyá tẹ́ bá ti yàwòrán dúkìá eléyìí tẹ́ fẹ́ tà tàbí gbé kalẹ̀ fún àyálò lórí òpó ayélujára wa www.samade.com.ng ní ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn yóò ti máa kàn sí yín láti bá yín dòwòpọ̀ láti ìlú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí orílẹ̀-èdè Nàìjíríà ó fini lọ́kànbalẹ̀ ó rọrùn láti lò kò nílò agent kankan rárá láti ralé tàbí gbalé gbà ṣọ́ọ̀bù gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ ra ilẹ̀ tẹ́ ẹ fẹ́ ralé tàbí gba ṣọ́ọ̀bù hostel tàbí tẹ́ ẹ fẹ́ ya ilé lò ẹ tara ṣàṣà kẹ́ ẹ kàn sí ojú òpó ayélujára wa www.samade.com.ng ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ta dúkìá ẹ yàwòrán fọ́tò yìí kẹ́ ẹ gbé sórí òpó ayélujára wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08038853895 Samade Properties ìfọ̀kànbalẹ̀ lórí àwọn dúkìá wa kí a wá.

0: ọjọ́ karùn-ún sí ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 2026 nǹkan gbé nǹkan á gbogbo ẹnu kábíyèsí ńbámoríkìrẹ ńbájójójó ńbámoríkìrẹ ńbáyọyọyọ
1: ògógó mọ̀jà ọ̀fọ̀sọmọkánrin ó jí mọ́kànbó òyìnbó
0: ajúwajúwa ọlẹ̀kẹ̀ ìgínlẹ̀ òde òrùn balẹ̀ ògbẹ́ ẹ̀gúngbẹ́lá òjòlélápá nípa sọ àtàrí àjànàkú bí ẹ bá ń gbọ́ tí wọ́n ń kìyìn àbí bọ́lá fàlàyé abọ́lu ọmọ sàsẹ́rẹ́ olówó kùtùkàtà
1: ojó tilé ẹ̀ wá
0: abilégbolè ògbọ́ lẹ̀ abọ̀dẹ̀dẹ̀ yóògbà dáhùn CEO Bímfà Cultural Heritage Promotion Initiative ti bẹ ní Texas lamẹ́ríkà náà ló ràn mí lájò ń dá lọ.
2: Kí n kàbọ̀ sí orí ètò Sàbẹ́ǹkó. Bàbá ti Sàbẹ́ǹkó. Àgbọ̀ fìlè náà ni. Mátù mátù mátù. Àkàsì ọkọ̀ kọjá pọ́ǹkan. Orí òsì ní kún títí ká pé jù ńbẹ̀. Ẹnu ká mọ́ná nìkan ńbẹ̀ ni. Ọ̀rọ̀ òsì ní tóbi títí ká fọ̀ bẹ̀bù. Ẹnu láàfi sọ ìdí láàfi jókòó. Olówó kéré Joseph ló kọ́ tèmi. Ló kọ́ ẹni tí ó ṣe agbátẹrù ètò yìí. Abímbọ́lá Fàlàyé Abọ́lu. Ọmọ sàsẹ́rẹ́ olówó. CEO Bímfà Cultural Heritage and Promotions. Akinku Sunday Oni. Eléetẹ̀ ẹ̀dá sí lónìí. Ìfẹ́kẹ́fẹ́nu sátẹ̀ nìkẹ́ni. Àbá ọ̀rọ̀ ìjẹ́ ẹ̀sìn wa. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ sọ ìrírí yín. Ní rere tàbí ní burúkú. Ní dáadáa tàbí ju òdìkejì ẹ̀. Ipa tí àwọn àfáà, àwọn wòlíì nípa ìrìnà eléyìí tí wọ́n kó nínú ìgbésí ayé ilé láàrin lọ́kọláya. Ǹjẹ́ o ti rí ibi tó jẹ́ pé bí ìbá ṣe ọpẹ́lọpẹ́ pásítọ̀ kan ilé lágbájá ìbádàrú. Bí ìbá ṣe ọpẹ́lọpẹ́ bí ìbá ṣe pé wòlíì kan ló rìnà kinní kan lágbájá àti làkàṣègbè tọkọtaya náà bá sì jẹ. Bá ṣe fìṣẹ́gbé ọ̀tún ẹjọ́ fìṣẹ́gbé òsì. Ẹ má dárúkọ. Ẹ sọ ìrírí yín. Make sure you speak the truth. The whole truth. Nothing but the truth. Bẹ́ẹ̀ wá gbọ́ mi dáadáa. Róòlù wo ni àwọn ìránṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti kó nínú ìdúró re ilé àti dídàrú ilé. 0816251999 O le soju e. O si le je pe nikan to sumo e lo sele si. 0816251999 A lo na ta ba pada de. Oju opo ti da.
3: Jaguna Liberty Outreach Dalo in conjunction with Grace Covenant Center present 14th year anniversary Pelu Akori Divine Intervention lati ojo Thursday ojo kerinla Thursday 14th to Sunday 17th May 2026 Ibejopo aro ati osan yo wa there will be both morning and evening session Agomesan abo aro oni morning session ni Grace Covenant Center Agomarun irole oni evening session to je open air crusade ni esoji itagbangba ni ugbe Moto Park Grand alakale lorisirisi praise Feast, fire conference, ìṣọ́jú tó lágbára. Àwọn ẹni àmì òróró olúwa yóò wà níkàlẹ̀. Àwọn bíi His Royal Majesty, Ọba Adébánjí Ajíbọ́lá, Ẹlẹ́sùn Rẹ̀ ti Ẹ̀sùn Èkìtì, Pastor Olúwaṣẹ́yí Israel láti Abuja, Pastor Moses Bolániwa láti Ìbàdàn, Dr. Prophet Tunde Olúyẹun àti Dalo Ministry, ọ̀pọ̀ olórin ẹ̀mí ni yóò lo orin yìí láti fi gbé olúwa ga. Àwọn bíi Pastor Mrs. Lọlá Àkànbí, Sister Ṣẹun Adébíyì, Sister Bola Grace àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìsìn dúpẹ́ lọ́jọ́ Sunday, ọjọ́ kẹtàdínlógún, Sunday 17th May 2026, 08038729416 08038729416 Number te pe fun adura ati imoran niyan. Dalo in conjunction with Grace Covenant Center. Lolu kede.
2: Ibi ta ba roko sibe la fa bo si.
4: 081-6251-9991.
2: Hello?
5: Hello,
2: Ekason. Yes, sir. Oruko yin, sir.
5: Mr. Idolatowo.
2: Okay, sir. Angbo yin o. Hello? Hello? Hello?
5: Hello?
2: Hello, sir.
5: Yes, sir. Ekason. Ekason.
2: Yes, sir.
5: Omo gaga ni yule o pe lati gora.
2: Mo n gbo yin.
5: Awon iranse Olorun won ma tu awon idile se. Ori mo se ni class pelu yawo mi lenu ipe yi. Se je pe awon na ba wa pari e. Awon dati won o. Won fi kan bo kan lo je je po won lo ti e se ni sugbon won ja ba wa yanju e. Àwọn kan lẹ́wà náà tó jẹ́ pé wọ́n tún dá ilé mọ́ra wọn náà ni ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn.
2: Personal experience ẹ̀rí ni pé wọ́n bá ń yanjú ìjà tó ń wà láàrin ẹ̀yìn àtìyàwó yín.
5: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣe gan ni. 08162519991. Bó bá ti rí ni ẹ wí. Aláwọ̀ ní bọ ọmọ lẹ́rù kó mọ̀ lè rọ. 08162519991. Ojú òpó rí bákan bákan. Hello.
6: Hello, sir.
2: Yes, sir.
6: Jẹ́gẹ́dá ayé kò tán láti kábà.
2: Mo ń gbọ́ yín, sir.
6: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láwọn ìránṣẹ́ Ọlọ́run kí mo bá pàdé o. Ọlọ́run lù wọ́n fún ìlú ìrànlọ́wọ́ nípa ètò ìgbéyàwó mi. Lẹ́yìn àmọ́ wọn, mo dúpẹ́ sọ.
2: O da.
6: Ṣé Ọlọ́run ló kọ́kọ́ rere fún mi? Mo yan Ọlọ́run lógo.
2: Ẹ ṣe gan ni.
6: Ẹ ṣe sà.
2: Ti gbọ́ láti kàbà. Hello. Ẹ jọ ẹrìn jìnnà síbi tí rédíò yín wà.
7: Yes,
2: sir. Orúkọ yín.
7: Ọládélé Emmanuel lórúkọ mi.
2: Mo ń gbọ́ yín, sir.
7: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tí Ọlọ́run gbé dìde tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́. Wọ́n ṣiṣẹ́ takuntakun ní ìdílé mi. Torí ìgbà tí mo wà léèwé tó jẹ́ pé mo wà lọ́dọ̀ láńgbá tí mo ní ìyàwó. Ó dàbí ẹni pé ẹwà obìnrin tàbí tọkùnrin ó fẹ́ máa dà wá láàmú. Ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run tí Ángẹ́lì lábẹ́ rẹ̀ ó jẹ́ ènìyàn Ọlọ́run. Wọ́n ní ẹ̀kọ́ ìgbéyàwó. Wọ́n lè mú ẹsẹ̀ wájú iye ìgbà tá bá ti ní àwọ̀. Wá dúró tì wá wá nítorí ẹ̀yìn ọba àti wípé níwọ̀n ìgbà tá a ti ṣe ìgbéyàwó tá a ti wà pọ̀ wọ́n ní àwọn gbúdọ̀ yẹra ṣùgbọ́n ká máa gbàdúrà Ọlọ́run dẹ̀ràn wá lọ́wọ́ débi tí a dé lónìí àṣeyọrí wà kò dẹ̀ sí ìjà. Bákan náà a dẹ̀ rí ìránṣẹ́ Ọlọ́run mìíràn tó jẹ́ pé wọ́n tún lé ká nítorí pé àwọn fúnra wọn wọn ò ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sọ pé ẹnikẹ́ni tí bíbélì sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá ti sopọ̀ tí wọ́n bá ti sopọ̀ pẹ́ẹ́nikẹ́ni kò gbúdà rí àwọn kò dẹ̀ sí wàhálà tó wà nínú ìdílé tí ò ṣe ń parí tó bá lè ní.
2: Kí ayè lè gba àwọn ẹlòmíì. Ìrírí yín nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn wàlíì Ọlọ́run lórí ọ̀rọ̀ ilé dúdúró àbí ilé títúká. Hello.
8: Hello.
2: Hello, ma.
8: Láti kàbà.
2: Yes, ma.
8: Ẹ̀kasán.
2: Ẹ̀kasán, orúkọ yín.
8: Ìyá ọmọ ní wà.
2: Mo ń gbọ́ yín. Ẹ̀yin lẹ pé wọlé ẹ sọ̀rọ̀. Hello.
9: Hello, Ekoto.
2: Yes, sir.
9: Àpò iṣẹ́ ọlọ́run ló wà láyé kárí o. Òjọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó wà nílé ayé
2: ìdárí. Ìrírí tí yín ni ká ẹ sọ tàbí ìrírí tẹ́ ẹ rí ni mo ní ká ẹ sọ.
9: Àríyàwó ìrírí òjíṣẹ́ ọlọ́run tó pèjọ orí ara níṣẹ́ òjíṣẹ́ ọlọ́run tó fúyàwó olùyàwó lóyún lẹ́yìn ìgbà tọkọ sí ilé tó ní òun ló parí ìjà fún wọn. Àgbàgbà ìgbà yìí òfin lóyún ni ọkọ ẹ̀ ni.
2: Ṣé ìgbà tó fún lóyún sọ́wọ́n náà gbà. igba ti o fun obirin yen lo nso bo yen na gboyun se gboto ni kan fun yan ni nkan to ni ko gba o gboyun
9: o
2: da 0816251999 hello
10: e ka so
2: oruko yin
10: ba ni mi lo npe lata fun wa
2: mo gbo yin
10: mi ti ri ti olorun ri personal experience ti mi to yen pe a lo church ore yawo mi kan lo introduce wa si lakure me aforuko gbole oje ile ijosin yen lo afipo aforuko gbola siri ti takunle ti waje ton so fe mi pe mi olorun so fun pe mo ti bimo sita mo de bimo ri to ya mi lenu mo an wo be ni pe mi kan number so mo tun wo egbe o le mi lohun ba wi oníṣòwò kúrò ni ó ní pé mo ti bímọ rí mo ní èmi ò bí ọ díẹ̀ ló kú kó túlé nìkan sí ìyàwó mi bá mi jà pé ẹ̀ mi bímọ síta mo ìjẹ́ kó ń gbọ́ oríṣiríṣi láàárín o.
2: ìyàwó yẹn náà wà nbẹ nígbà tó fi ń rìnà yẹn.
10: àwọn méjèèjì jọ kúnlẹ̀ síwájú ẹ̀ ni ìyẹn wà ń bá mi jà pé èèyàn burúkú ni mí o ń pé mo ti lọ́mọ síta mo ìjẹ́ kó ń gbọ́ pé.
2: ó tóbi ọjọ́ bíi mélòó tí ìjà fi wáyé tẹ́ fi lè parí ẹ̀
10: tí wọn sọ fún pé ṣé àwọn bímọ pamọ ni ṣé tí wọn bímọ wá ti gbọ ìwọ tí mo ti ń dé ìkẹta tí ń ṣe boyfriend girlfriend tí kò ṣe ọdún márùn.
2: ọ̀rọ̀ yẹn ti tóbi oṣù mélòó báyìí.
10: kílẹ̀ wí ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti pẹ́ ọ ti tóbi ọdún bíi a ti tóbi ọdún mẹ́fà sí méje báyìí.
2: ẹ dẹ̀ tí ìgbọ́ ọmọ kankan wálé láti gbà yẹn.
10: kò sọmọ tó wálé láti gbà yẹn o lẹ́yìn ìgbà yẹn ìyàwó mi ti bímọ méjì fún mi kò dé sẹ́nìbọ̀dì tó gbọ́mọ wá láti ta.
2: ẹ sọ pé ìyàwó yín ti bímọ méjì lanti lanti ẹ sọ bẹ́ẹ̀.
10: lanti
2: ó kọ yín
10: ọba ni mi látàkùngbà.
2: ọba ni mi látàkùngbà ẹ ṣe o.
10: ẹ ṣe
2: ìgbà. kálukú ń sọ tiẹ̀ ẹ má dáhùn àáfàá náà sí wọ́n sọ pé olówó kéré joseph àwọn pásọ̀ lórí sí. hello.
11: ẹ kásán bàbá.
2: ẹ kásán sà.
11: chief kò sọ ọmọ àlè láàfin ló ń sọrọ.
2: ok.
11: ẹ gbà ọrọ dé. ọrọ pọ níwe náírà. orí àwọn èèyàn ti sọ tí ó dàbí pé ó jọ létí ní ìfojú rí. mo rò pé mo ti dúró wájú wòlíì nígbà kan rí tó ń sọ fún èmi àti ìyàwó mi tí ó máa gbé ìyàwó mi ni adẹjọ jókòó lẹẹkan ṣoṣo ó sọ fún pé ó fi ọmọkùnrin yẹn sílẹ wọn ń wò pé kí ni wọn ṣe ní náà bá wojú ara.
2: ìyàwó yín ni ó sọ fún ìyàwó yín pé kó fi yín sílẹ.
11: bẹẹni tí o sì ẹ tó wá wà lẹgbẹẹ ló wá tẹ lẹsẹ pé àwọn ọmọ ẹ má jọ wọlé ni bàbá bá pohùn dà ó nírúurú bẹẹ ló wà lóríṣiríṣi dẹ́n lè tó tún jọ àwọn tó bá wa dá sí àwọn ọ̀rọ̀ tó ta kókó tí wọ́n sì bá wa yanjú ẹ̀ tí a sì wà títí dèmí lẹ́ni
2: lórí
11: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ẹgbẹ́ ayé bí àwọn èèyàn bẹ́ẹ̀
2: ìrìn
11: àṣọ ọlọ́run bẹ́ẹ̀.
2: ẹ ti gbọ́ bí àwọn èèyàn ṣe ń lò síwájú tán lọ sẹ́yìn. hello.
12: hello.
2: yes sir. hello. hello.
12: ẹ mọ̀ ní wà lẹ̀.
2: ami.
12: ẹnì yóò jù làgbọ́ ọlọ́run.
2: bí bá mi.
12: ẹ ti wà lórí ọkọ̀ jésù.
2: ami.
12: ó bẹ̀rù pé láti ìtàgbọ̀ lábẹ́ ìgbé àná.
2: à ń gbọ́ yín o.
12: àwọn náà ti náà lọ rí ṣùgbọ́n adúpẹ́ pé ó já sí ibi rẹ̀. ṣé ìtàn kò sí èyí tó bá wà méjì ní mẹ́ta èyí tó dájú là ní ẹnì kan tó má fọ̀rọ̀ lọ. adúpẹ́ ọkọ ńlá ti ní sùúrù ìyàwó ńlá ti ní sùúrù tí àwọn ìdàgbà tí ẹ ṣe ẹ gbéra ga ọkọ wà bípẹ ìwọ ló mu wá ìyá ọmọ méjì tán bí papọgọ tí ìyá bí àǹtọwọn ńlá kọhún fún ọdà sọ pé ìyìn tí mo wá láti dúró tí àkọgbọn tó àti àdúpẹ pé láti gbàyẹn náà gbẹ ń lọ bóyá kó sí lọ
2: pàtẹpẹ
12: lọwọ ọlọrun
2: ẹ ti dàgbà. 0816251999 hello. hello. hello.
13: hello.
2: yes sir.
13: ẹ ká sọ sọ.
2: yes sir orúkọ yín o.
13: richard ladichukwari.
2: mo ń gbọ yín. à ń gbọ yín. ló tó ń já. hello.
14: hello. Yes, sir.
15: I can't solve it.
14: Yes, sir. Uruko, sir.
15: Ayodele ni Uruko ni. Okay. That Owo.
14: Okay.
15: Oh, boy. In 2023. Sasibi mo dele ni yao mi sofu ni pe wole ko sofu ni pe woni yao mi muta.
14: Pe?
15: Ni ko de si vide. Woni yao mi muta.
14: Pe ni yao mi muta.
15: Pe ni yao mi muta. Pe mo si ni yao mi muta.
14: Eh, de ni yao mi muta.
15: De ni yao mi muta. Ore le kiti 2024. December la si iloro ni. Ari. Tito de yao mi kosi. Oni kon ti pato wan so ni dan ni. Oni wole so.
14: Pe ni yao.
15: Oni kon mo fun. Oni mo ni yao mi muta. Tu ko de li ben yen. Ore a de li pari. Si 2024 December. But till now yao mi kosi ni.
14: On pollute man de pe ni yao mi sita.
15: Sita.
14: Then ti to de yawo mi to ti mi so o si ma fi to ojo oro ti pa ni wole so po ohun lo mu tele pe woli ohun ko to ba so ni
15: true e ba bere lowo oru yawo yen pe ko pada lo sodo wole yen bo se fina yen o ye ko ya kan daruko yawo yen ati ibi to wa o fun wole ya le pe o to ni o lati lorin ni wole ọkọ tó ń fẹ́ fún ìyàwó ní ìta
14: ibo lẹ̀ yín gbé ibo lẹ̀ yín gbé
15: mo wà lọ́wọ́ ọwọ́
14: ibo ni ìyàwó yín gbé
15: òṣogbo
14: látò ṣogbo lọ lọ́rin
15: ẹn
14: tó bá ti ń wá wà kúwà yóò rí ẹn tó bá ti ń wá wà kúwà yóò rí kúrì
15: ọ̀rọ̀ yẹn kò jẹ́ kí n tọ́ sí ẹ ní wòlíì mọ́ o
14: bí wòlíì tó bá fẹ́ tó lé bí ó bá tiẹ̀ gbọ́rù nǹkan bẹ́ yẹn wisdom lo fi salaye igba to ba ti pollute okan yawo bi pe oko e ni yawo mi sita kilo tuku yawa ma doubt oko jojo sugbon ni kaluku ko lo wisdom hello
16: hello makasan
14: e kasan
16: lati lo agiri mo tin soro
14: mo n gbo yin sir
16: se lo opolopo awon wole
14: odi oruko yin oruko yin oruko yin
16: oruko ore samuel
14: o da
16: awon lo n ba ijo je nisi awon lo de n ba idile ton si daro lodo wa mi ko lonka won da o
14: ibo le le wa yi
16: arigidi mo wa agbaluku
14: agbaluku agrigidi
16: be ni
14: won ti da ti mri dile to meji meta to je pe ipase boli ni
16: motele ka mo dogun
14: e ma daruko idile ba ona ti da dile kan rute mo
16: e to wa ni won pari ya fun otokota awon ma ba yawo esun emi gba de gba emi gba gba agba yawo elomi mo ri dada ki se pe mo fi pitan bo se ri niyan lo tu ese
14: oda hello hello sir
17: e kan so
14: oruko yin
17: oruko temi ni abimbola folabi
14: lati
17: bole zatore
14: oda e sa wo
17: oli le so o ye ko so pa fa na
14: mo so be le kan mo ni ke mi ni ma daruko yi mo ni e ma je ka so woli ni kan
17: e ja ma ko be je papo
14: mo so be o
17: ni Nigeria wa ni le o ni to me be ri ka ko se ri kankan ni kankan wa ti je pe o class gba patata oro je mi ba gaga ba ogun e be ri ka so pe ori ninu fisa olohun fi ran pe bo yo ni o da re pe to ba wa le da re wa je pe o ti o jise olohun mo se be ri ka no so be agbe lọ́wọ́ náà lórí pé bàbá gàgàbá ò tí wà lárí àrùn bísí sáàrẹ̀ rẹ̀ lọ jẹ́jẹ́jẹ́ kẹ́mi fún bùkútì àlóògùn ẹ̀lú sà.
14: mo ń gbọ́ yín.
17: tó fún de yín kọ lóòótọ́ ìran wà lóòótọ́ o ṣùgbọ́n ẹni ọlọ́ọ̀fin ò wọ́pọ̀ ìran wà lóòótọ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀fin kò wọ́pọ̀ ẹ ṣe kó ètò.
14: ẹ ṣe gan ni. 0816251991 àròjọ mùsùlùkùn rárá. hello.
15: hello ẹ kásán. Adá fún iṣẹ́ ẹ̀kọ́ ètò.
14: Àmì.
15: Orúkọ mi ni Òjò Ajírọ́mọkẹ́ láti Lọ́ọ̀kà àkókò.
14: Yes, sir.
15: Ọjọ́ tí máa rí ìbànújẹ́ wòlíì, ọjọ́ ẹ̀wọ̀n omijé jáde lójú ni.
14: Ẹ sá wo.
15: Ìgbà yẹn mo yẹ wà ní ọmọdé. Ipa tí ìyá àti bàbá ní lórí yẹn ló mú mi lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ní ọjọ́ yẹn. Bí mo dẹ̀ ṣe débẹ̀ ni wòlíì sọ pé òun ríran wípé èmi ní ẹ̀mí òkùnkùn.
14: Lójú àwọn òbí yín.
15: Àwọn òbí mi ò tẹ̀ sí ṣọ́ọ̀ṣì ní ọjọ́ yẹn.
14: Ọ̀dà.
15: Bọ̀ àwọn afẹ́nifẹ́re mi wà ní ṣọ́ọ̀ṣì. Ojú tí wọ́n wá fi ń wò mí ní ọjọ́ yẹn ni pé bóyá gbogbo ẹ̀mí òkùnkùn ilé ayé ọ̀dọ̀ mi ló wà.
14: bẹ ọdọ yin ni
15: ẹ kọta si mo fẹ joko ti awọn eyan ni ṣọọṣi ni won wa n sa fun mi won wa ni ki lo ṣẹlẹ pe mo kan wa sile ijọ si yin bayi le wa n sọ pe kan bayi kan bayi kan bayi emi nikan wa wa nu yara mo wa bi ọlọrun iwo ọlọrun jẹ ki n rira mi nibi ti won sọ pe mo wa abi ṣe mi o tun mọ ara mi mu ni igba ti mo bi ọlọrun ni mo wa ri pe ṣọọṣi eke mo le daruko ṣọọṣi yen
14: e ma daruko
15: woli eke ni ẹni yẹn titi ti mo fi n sọrọ yi ṣọọṣi yẹn bayi won ti wo ṣọọṣi yẹn bayi tori awọn ile meji mẹta ti ọga yẹn daru oriwa ni gbagbode sa.
14: Abimbola Falaya bọ́ọ̀lù adúpẹ́ torí pé ẹgbẹ́ orí ètò ìkalẹ̀ ìyàwó ilé baálé ilé pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹni tí ò bá wá ìfà kì í rọ́fò ẹyẹ ìyàjúlé kiri kí wọ́n tó rí ìran tí ò ń ṣe ti yín sí yín torí bí etí ò bá gbọ́yìn kì í nù kì í bàjẹ́ ìwọ wòlíì náà tí ọlọ́run sì fi nǹkan hàn wisdom ló ṣe pàtàkì jù ẹ pè mí sórí 00338423322 olówó kéré joseph ló kọ́ tèmi kí ajíǹde ara kó máa jẹ́ kí ara gbogbo wa kó máa lè.

0: tọ mọlù wà tí wọn ti lè sáré ra àwọn nǹkan tí wọn bá nílò bẹẹ ni èròjà eré ìdárayá ó wà nbẹ ọmọ fẹẹ ṣerun lọsọọ gbogbo ẹ ló wà ní àyíká ilégbèé ẹ wá rí ní àyíká ilé ẹkọ wà yìí o ẹrọ cctv camera wà o tó ń mójútó gbogbo ẹkọ tí wọn máa ń kọ lóòrèkóòrè làwọn máa ń ṣe tẹsítì kódà wọn ń kọ prójẹkìtì bígbà tí wọn ti wọlé ẹkọ yunifásitì náà ni ẹ wá rí àwọn olùkọ tí ń kọ ọmọ nílé ẹkọ yunifásitì òun ni wọn ń kọ ọmọ o nílé ẹkọ edu consult tí wọn bá tún kọ ọmọ tán ọmọ kọọkan tó bọ ọta yóò kọ àwọn ẹlẹgbẹ ẹ tó kù kó fi wò pé sẹkọ ti yé wọn àbájọ àwa làwọn máa ń yanrantí nílé ẹkọ edu consult bẹẹ ni o excellence ò ní watchword wọn nílé ẹkọ edu consult ẹnì kó ti mọ tarapò pé ń bò ní án wà kí ni fóònù nọmbà tá a pè ń sí olùlé ẹkọ edu consult ló wà ní communication house fast fast junction lẹgbẹẹ gbági tuntun old ife road nìbàdàn communication house fast fast junction lẹgbẹẹ gbági tuntun old ife road nìbàdàn bákan náà wọn ní ẹka kan míì nìbàdàn ní honourable justice lo aremu court ọgangan bíi tí àwọn agbófinró ti máa darí mọtò tẹlẹ yẹn ashi junction nìbàsọrun nìbàdàn wọn ní àwọn ẹka káàkiri ìpínlẹ èkó lagos state ìpínlẹ ondo wọn wà lákùrẹ àti ondo town kódà ní ìpínlẹ ogun wọn wà ní ìjẹbú òde ń fún wa ní gbogbo àdírẹ́sì ká tó parí ètò yìí fóònù nọmbà tẹ lè máa pè wọn sí òní 081 3543 0382 081 3543 0382.
1: Bàbá tẹ̀lé ni tó mọ̀nà wọ̀kúwọ́kú ni ìrìnàjò ayé ẹni rọ ni lọ́rùn. Ní Edu Consult, ẹ̀kọ́ Advanced Level, Cambridge, JUPEP àti IJMB tó fi mọ́ NAPTEP ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọmọ fi ń wọlé sí.

0: Hallelujah. Gbogbo ibi ti o ti n gbọ mi, o ya lọ rí àánú gbà. Lọ rí àánú gbà. Lọ rí àánú gbà. Lọ rí àánú gbà. Ilẹ̀kùn àánú tí kò ṣeé tì. Màrú jìnnà Vàrú àṣà. O ya kó bá mi ṣí fún
1: mi.
0: Gbogbo ẹni tó gbọ́ mi lákòókò yìí, tó dẹ̀ rí àmì ṣe. Ayé ò mọ̀ ní dá yín dúró. Ogun asọ́lé ẹni dáwúrú. Fún ẹni tó ń ṣàmì lọ́wọ́lọ́wọ́. Ogun yìí ṣẹ́ wọlẹ̀. Ogun asọ́lé ẹni dáwúrú. Fún àṣẹ̀dá ẹni tó ń ṣàmì lọ́wọ́. Ogun ìṣẹ́ wọ. Ogun ìṣẹ́ wọ. Ogun ìṣẹ́ wọ. Ogun ìṣẹ́ wọ. Ogun ìṣẹ́ wọ. Ogun ìṣẹ́ wọ. Ogun ìṣẹ́ wọ. Ogun ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ayọ̀ láti sọ fún ọ pé wòlíì tó ń gbóhùn rẹ̀ ni wòlíì Joshua Ọláyíwọlá tí gbogbo àgbáyé mọ̀ sí bàbá alábíamọ. Ohun bàbá alábíamọ ló ń gbọ́ lórí rédíò lọ́wọ́ yìí. Mo níròyìn ayọ̀ fún ọ. Òní lọ́jọ́ ìṣẹ́gun rẹ̀. Òní ni ọjọ́ ìdìde rẹ̀. Èmi kì í ṣe wòlíì tí ń sọ àsọtẹ́lẹ̀ burúkú tàbí tó máa ń fẹ́ kí àsọtẹ́lẹ̀ burúkú wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n tó bá lórí ọ̀fẹ́ àti máa gbọ́ rédíò yìí ní ọdún 2025 nígbà tá a fẹ́ wọ 2026, Olúwa sọ fún mi wípé ká gbàdúà tako ìjàmbá iná ní ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ ní Àkúrẹ́. Mo tún sọ Olúwa wípé ká gbàdúà tako iná ìlú tí wòlíì bá ti wà. Àsọtẹ́lẹ̀ burúkú ò gbọdọ̀ ṣẹ́ mbẹ̀ láti ọdún tó lọ láti ń gbàdúà. Ṣùgbọ́n Olúwa wípé ní Wednesday tó ń bọ̀ yìí, òun fẹ́ fi òpin sí ogun yẹn. Ó ní àwọn òkùnkùn múra láti mú ìran wọn ṣẹ àti láti fẹ́ kí àsọtẹ́lẹ̀ yìí ṣẹ. Ó ní ṣùgbọ́n òun gbé àwa wòlíì rẹ dìde láti yí àsọtẹ́lẹ̀ yìí dànù. Ìdí nìyí gbogbo bí tẹ bá ti ń gbọ́ mi, mo fi Ọlọ́run bẹ̀ ọ́, má dẹ́jà, má sọ wípé kí ni wòlíì yìí ń sọ. Olúwa ti rán wòlíì, lẹ́ẹ̀kan lolúwa sọ̀rọ̀, ní ẹ̀kejì ni mo gbọ́ wípé ti Olúwa ní agbára. Ìdí nìyí tí mo fi ń fi ìkéde yìí ṣáájú. Gbogbo bí tẹ bá ti ń gbọ́ ìkànnì yìí ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí, on the 13th, ọjọ́ Wednesday yìí, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, mú iyọ̀ kan, iyọ̀ láfi ṣàwòtán odò tó korò àti ibi tí ilẹ̀ ti ṣá. Àkòrí táwọn máa yẹ̀wò ní Wednesday yẹn ni pé ilẹ̀ tèmi kò ní dahoro. Mi mọ̀ bóyá àwọn náà lè sọ bẹ́ẹ̀ bí tó wà wípé ilẹ̀ mi ò ní dahoro. Màrá gàdábàyà tó sọ lẹ́ẹ̀kan sí, ilẹ̀ mi ò ní dahoro. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, Wednesday tó ń bọ̀ yìí la máa gbàdúà. Ẹ sà àyànmọ́ kankan ò gbọ́dọ̀ mísì ẹ. Mo ní orí ọ̀fẹ́ láti kéde fún ẹ pé mọ́tò ọ̀fẹ́ ó máa ń wà níwájú one stop. Tó o bá ti dé Ọ̀yárùbulẹ̀ níbi tí ìjọba ti ń ṣe bíríjì lọ́wọ́ ní Sàgárí Village, gbọ́ dáadáa o. Ọ̀yárùbulẹ̀ níbi tí ìjọba ti ń ṣe bíríjì wọn lọ́wọ́ ní Sàgárí Village Junction. Béèrè pé one stop supermarket wájú ibẹ̀ ni àwọn bọ́ọ̀sì wa máa ń wà. Ọ̀fẹ́ ló ń gbèrò lórí òkè. Ọ̀fẹ́ dẹ̀ ni ó tún gbé wọn padà. Ẹnìkan ní wòlíì ibo lórí òkè wà. Orí òkè alábíamọ ni gbogbo ìlú Àkúrẹ́ ló mọ bẹ̀. Tó o bá dẹ̀ ń gbọ́ wa Lékìtì, ò ń gbọ́ wa Londo, ò ń gbọ́ wa Nìbàdàn, ò ń gbọ́ wa Lẹ́kọ̀ọ́, orí òkè yìí èèyàn lè dé sílẹ̀ láti ọjọ́ Monday. O lè mú nọ́mbà fún kánsẹ́nì ní ọjọ́ Tuesday pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n tó o bá fẹ́ gbàdúà, o lè dé sílẹ̀ ní Monday. Àdúà ló ń gbà agbára kọ. Èmi ò ní parọ́ fún ẹ. Òbítíbitì ọgọ́rùn èrò ló wá ń bá Ọlọ́run pàdé ní orí òkè yìí. Ṣùgbọ́n Wednesday tó ń bọ̀ yìí, ara ọ̀tọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni sà, ara ọ̀tọ̀ ló bá dé. Torí Olúwa wí pé wòlíì ò lè wà nílùú kí ìjàmbá burúkú sì máa ṣẹlẹ̀ nílùú. Mo ní Olúwa kí ló fẹ́ ká ṣe? Ó ní ẹwọ́ gbogbo ibi gíga òkùnkùn palẹ̀. Rákòdáyàbá, ẹwọ́ gbogbo ibi gíga òkùnkùn palẹ̀. Ọ̀gá, bí ayé kan bá dúró lójijì, ọwọ́ kan ló dá dúró. Má jẹ́ ń tàn ọ́. Bí àyànmọ́ kan bá dúró lójijì, ọwọ́ kan ló gbà ló pàṣẹ fún. Bí àyànmọ́ kan bá gba dídúró, ọwọ́ kan ló pàṣẹ ìdádúró yẹn. Ó ṣòro ṣe. Iná ò ní sọ nílé rẹ̀, máa yádìá, iná ayé ò ní jó ẹ̀. Lórúkọ Jésù, iná ọ̀tá ò máa ní jó ẹ̀. Ẹnìkan tó ń bá mi sàmì yìí, iná òkùnkùn ò máa ní jó ọ. Ayé ìdádúró. Kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? Kí lè dìdí tó wà ń bẹ́ẹ̀? Sáré gbọ́ fọ́nrán yìí.
1: Èrò gbogbo ẹsẹ̀ gírígírí ó yá ọ lórí òkè alábíàmọ níbi tí Ọlọ́run yóò ti ṣe ìwòsàn gba ayé gbogbo nípojúkọ.
2: Kúrò lọ́wọ́ ìsọdá ọrọ̀.

lọ́sù karùn yìí lè pàdé àdúrà yóò wáyé lórí òkè alábiamọ prayer mountain tó wà lójú ọ̀nà ìrẹsẹ̀ ìrẹsẹ̀ nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo aago mẹ́jọ òwúrọ̀ ni ọ̀wà rọ̀jò àdúrà tó pọ̀ tálẹ́nu mọ́sọ̀ ìmọ̀ tádọ̀fọ yóò bẹ̀rẹ̀ bàbá wa nínú olúwa wòlíì ta fi àṣẹ ìpè tó dájú rán sí ìran yìí wòlíì joshua ọláyíwọlá bàbá alábiamọ pẹ̀lú àwọn ikọ̀ àti ìríjú ọlọ́run alààyè bíi wòlíì tóbi ọlágójú bàbá alẹ́lúyà wòlíì thompson ọjọ́ láti ìlú bìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ọlọ́run yóò lò fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pẹ̀sùn di nọ́mbà yìí 0703981410 má gbàgbé

lókè ọrùn. Káàbọ̀ láti kàn nìyẹn. Ọ̀gá fọ́nrán ìpàdé yẹn ló ti gbọ́ yẹn. Wednesday tó ń bọ̀ yìí ló máa wáyé. Kí la máa ṣe mẹ́? Àdúà là ń gbà. Tó o bá ṣáà ń bọ̀, mú ìgbàgbọ́ lọ́wọ́ kó dẹ̀ mú iyọ̀ kan lọ́wọ́. Omi kan wà lórí òkè yìí. Omi agbára ni. Gbogbo ayé tó ń bù lórí wòsàn. Wọ́n ń pè ní omi odò ìyanu. Yé ọ̀gá èmi ò sínú àwọn tí ó parọ́ fún ọ. Ọlọ́run wà bíi tàtijọ́, àwa la wà bíi tàtijọ́. Nínú ìpàdé kan tí Ọlọ́run ń lò nílùú Àkúrẹ́ lọ́wọ́ láti tú àyànmọ́ sílẹ̀, òun ni ìpàdé wa. Gbogbo ẹnu ni mo lè fi sọ fún ọ bẹ́ẹ̀. Kí ni wọ́n ń pè ní ayé ìdádúró? Number one, ayé ìdádúró láyé tí ọwọ́ tì lẹ́yìn láti dádúró. Ọ̀gá bó o bá gbọ́ pé ayé kan wà stagnated, ọwọ́ kan ló sponsor ẹ̀. Every stagnated life is sponsored by a particular hand. Bí ọwọ́ bá ti ayé èèyàn lẹ́yìn, ìdádúró á wọlé. Iye bí ọwọ́ bá wọlé sí èèyàn lára, ọ̀gá gbogbo tó mọ̀ ń ṣe ló máa dàrú. Bí ọwọ́ bá wọlé sí ọmọléèwé lára, ọ̀gá yóò kàwé yẹn yóò dẹ̀ kàtì. Bí ọwọ́ bá wọlé kárí òvà lèèyàn mọ̀ ń ní. Bí ọwọ́ bá wọlé yóò mọ̀ ní disappointment nínú marriage. Bí ọwọ́ bá wọlé àwọn àgbéjúlẹ̀ ni wọ́n mọ̀ gbé obìnrin yẹn. Bó bá béèrè pé kí ni reason, àwọn ọkùnrin ò ní lè fọ́ ní reason, wọ́n á ló kàn ràn sáwọn. Ọwọ́ àgbéjúlẹ̀ láyé tì sí lára. Iye ta ló máa ṣàmì yìí, ọwọ́ àgbéjúlẹ̀ lára rẹ̀. Èdúvilé àjànà ọwọ́ yẹn bá iná jáde. Ọ̀gá bí ọwọ́ ìdádúró bá wọ ayé ọkùnrin, ìyàwó ẹ̀ ni ó máa bọ̀. Òní lówó ná mọ́, ayé rẹ̀ ó wà máa wálẹ̀, ayé à máa wálẹ̀, yóò wà máa tọrọ lọ́wọ́ àwọn tó ti fún rí. Olúwa kílọ̀nà àbáyọ̀ àní mú iyọ̀ kan lọ́jọ́ Wednesday. Wá gbogbo ọ̀nà dé orí òkè tán pè lórí òkè alábíamọ. Aago mẹ́jọ àárọ̀ ni. Àkórí ẹ̀ ayé mi ilẹ̀ mi ò mọ̀ ní dahoro. Àkórí ta fẹ́ wò ní Wednesday, kí náà pè ní sọ̀dahoro. Àwọn òwò ló ń ṣiṣẹ́ ìsọ̀dahoro, gbogbo ẹ̀ láà máa tú nínú ìpàdé àdúrà yìí. Ohun tí mo fẹ́ kó ṣe rèé, má dáwà. Bá mi lọ sọ fẹ́nìkan pé ẹjọ́ jájọ dénú ìpàdé yìí. Ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó rí pé ìrìn àjò tiẹ̀ náà ò fẹ́ yé mọ́. Nígbà míì ayé àmọ́ foko kan náà dé ọmọ ológo kan náà. Gbogbo ẹni tó bá mọ̀ pé wọ́n ti fẹ́ dá dúró, n tó rí kò rí mọ́. Ọ̀gá ẹlòmíì ó mọ̀ ó lówó tẹ́lẹ̀. Mo máa ń kórira kí ènìyàn ràn ọ́ lọ́wọ́, kẹ́nìyàn wá ní ìdojúkọ kó mọ́ mọ́ tó lè fi hẹ́pù ẹ̀. N tó lè fi hẹ́pù ẹ̀ ni kó mú lọ́nà àdúrà. Ẹni tó ti fún wọ náà lówó rí tó wá rí pé òun náà ti ń tọrọ. Ó ti fún ẹ lówó rí bọ̀ orí pé iṣẹ́ rẹ̀ ò lọ déédé mọ́. Ó ò ṣe fipàdé àdúrà lọ. Ọ̀gá bí ayé èèyàn bá gba ìtúsílẹ̀ kó mọ̀ ní gbàgbé rẹ̀ láíláí. Ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí, gbogbo ibi tó bá wà, wá ọ̀nà láti dé orí òkè alábíamọ́ ní ọ̀nà ìrẹsẹ̀ nílùú Àkúrẹ́. Bó bá ti ń lọ ìrẹsẹ̀ express road ní ìlú ìrẹsẹ̀ ní orí òkè yìí wà, ìwọ sáà béèrè lọ́wọ́ ọlọ́kadà, sọ pé kán máa gbé ẹ lọ sí ọ̀nà onígàárí. Wàá máa bọ̀ tààrà sí ọ̀nà ìlú tí wọ́n ń pè ní ìlú ìrẹsẹ̀. Bó o bá ti wọ ìrẹsẹ̀, béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé orí òkè alábíamọ́ ló ń lọ. Kò ní ṣìnà. Ẹ̀yin tẹ́ wà ní ààyè, tẹ́ wà ní ìdàrí tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ báyìí. Ẹ gbọ́ gbogbo ọ̀nà láti dórí òkè. O lè délẹ̀ Monday. Àyè wà, ilé ìwẹ̀ wà tó ti wẹ̀, ibi tó lè faralélẹ̀ sí wà, fóònù wà lórí òkè yìí. Bẹ́ẹ̀ ni bó bá nílò rẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run tó bá dẹ̀ ti di Wednesday láàárọ̀ àti bẹ̀rẹ̀ ìpàdé àdúrà nìyẹn. Ọjọ́ Wednesday yẹn náà la máa parí, gbogbo ènìyàn á dẹ̀ padà sílé ẹ̀. Bó bá máa dágo méjìlá, ìpàdé ti parí. Ṣùgbọ́n kó tó parí yẹn, ìwọ gan ti mọ̀ pé ayé rẹ̀ ti gbàtú sílẹ̀. Ẹ sà, ayé ìdádúró ọwọ́ ló máa ń tì lẹ́yìn. Ọwọ́ yẹn lè jẹ́ ọwọ́ abínibí, ọwọ́ yẹn lè jẹ́ ọwọ́ ìran, ọwọ́ yẹn lè jẹ́ ọwọ́ ilé bàbá ẹ̀, ọwọ́ yẹn lè jẹ́ ìyàwó ẹ̀. Ẹ sà, everybody is a suspect. Bí ayé rẹ̀ ò bá ti dìde, Màyá Dànàbà ṣé kí n tó tún sọ kó tó gbọ́? Everybody is a suspect. Bí ayé ẹ̀ ò bá ti dìde, ó dọjọ́ táyé ẹ bá dìde kó tó mọ̀ fura sẹ́nibọ́dì. Ọ̀gá kò sẹ́ni tí ò lè ṣèyàn, kò sẹ́ tí ò lè dèyàn, kò sẹ́ tí ò lè múyàn lẹ̀. Olúwa mọ̀mọ̀ fi wálẹ̀ fáyé mú. Èmi mọ̀ tirẹ̀ tó kọ́lé mẹ́sàn-án tí wọ́n sì yóò ta gbogbo ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan. Torí pé ọwọ́ kan wo ayé ẹ̀, ó
pàṣẹ ìdádúró ẹnìkan ní wòlíì yẹn ò pọ sí gbùn ilé mẹsànán láàrin ọsẹ kan bẹẹ ni mo sọ fún ẹ torí wọn gbé àìsàn cancer of the blood wọn gbé sí lára ó ta lékìíní àìsàn ò lọ ó ta lékìíní àìsàn ò lọ bí dókítà ṣe ń pààrà lamẹríkà nìkan ń pààrà ní uk síbẹ̀ sà ayé ò fi lọ́wọ́ lẹ̀ ó dé orí òkè yìí àánú dẹ̀ túlẹ̀ ọ̀gá bó bá nírọ́ ni ìwọ náà débẹ̀ wà á pàdé bí mo ṣe ń sọ̀rọ̀ ẹni tí ò nílé ọmọ tó dẹ̀ bímọ màá pè jáde fún ọ láàrin èrò wíbẹ̀ jẹ́bẹ̀ ọlọ́run ló jẹ́bẹ̀ bó bá wà nínú àláì ìwọ náà gbìyànjú kó débẹ̀ ní ọjọ́ wednesday tó ń bọ̀ yìí gbogbo èèyàn tó bá ń gbọ́ mi olúwa ni wọ́n fẹ́ fi nẹ́gbà ní ìpínlẹ̀ ondo ó ní àdètú ẹ̀ rí ọ̀nà àbáyọ rí nìkan mú iyọ̀ kan pàdé mi ní orí òkè yìí ní ọjọ́ kẹtàlá tí í ṣe wednesday tó ń bọ̀ yìí ìwọ náà dìde fúyà kò sí tó ń ṣe nlé mú iyọ̀ lọ́jọ́ wednesday tọrọ ààyè ń bi tó ti ń ṣiṣẹ́ sọ pé kán fún ọ láàyè ní ọjọ́ wednesday ọjọ́ yẹn ò lé ní ọmọ dìde wọn bá bá yọnu sálárì ẹ kò lé ní ọmọ jẹ èèyàn ọ̀gá wa gbàdúà torí pé gbogbo ẹnikẹ́ni bí ó bá jèrè àdúà ni ó kọ̀kọ́ gbà ọ̀gá ayé ìdádúró ayé tí ọwọ́ ti lẹ́yìn ẹ̀yà gádàyà ẹ̀yìn kan kọ́lé lọ ẹ̀ẹ̀mọ parí ẹ̀mọ ẹ̀yìn kan mọ̀mọ̀ ti dá iṣẹ́ ilé rẹ dúró látọjọ́ tó ti délítẹ̀dì

béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀. Ara ìbéèrè ta yóò mọ bíèrè kí ló wá ń ṣe látijọ́ yìí. Àánà dàyàbà wọn bí léèrè bó ni wọn náà ṣe ń ṣe tí ayé rẹ ò jù báyìí lọ. Ayé ìbéèrè láyé tó bá ti dúró sójú kan, ayé tó kún fún ìbéèrè láyé tí ò bá ti tẹ̀síwájú.

ẹ̀tàlọ́ oṣù karùn yìí ìpàdé àdúrà yóò wáyé lórí òkè alábíàmọ prayer mountain tó wà lójú ọ̀nà ìrẹsẹ̀ ìrẹsẹ̀ nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo aago mẹ́jọ òwúrọ̀ ní ọ̀wà rọ̀jò àdúrà tó pọ̀ tálẹ́nu mọ́ sọ ìmọ̀ tádọ̀fọ yóò bẹ̀rẹ̀ bàbá wa nínú olúwa wòlíì tá fi àṣẹ ìpè tó dájú rán sí ìran yìí wòlíì joshua ọláyíwọlá bàbá alábíàmọ pẹ̀lú àwọn ikọ̀ àti ìríjú ọlọ́run alààyè bíi wòlíì tóbi ọlágójú bàbá alẹ́lúyà wòlíì thompson ọjọ́ láti ìlú bìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ọlọ́run yóò lò fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pẹ̀sùn rí nọ́mbà yìí 0703981410

kí ọ káàbọ̀ ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun. Mo sì wà lórí ọ̀rọ̀ kan náà, àfi kí ayé rẹ gba sunsun, èyí tán dá ọ dúró sójú kan pẹ́tó. Mo wo bíbélì sá, mo rí wípé ìdádúró kìí ṣe pẹ̀lú ọlọ́run. Ọlọ́run kọ́ ló dá wa dúró, ọlọ́run tó dá wa ìsíwájú ló dá wa fún, ọlọ́run tó dá wa ìsúnsíwájú ló dára fún. Ẹ sá, gbogbo èèyàn mú nọ́mbà yìí, nọ́mbà orí òkè ni. Wọ́n á gbàdúrà fún ọ. Ìwọ tó o bá wá fẹ́ béèrè bó o ṣe lè débẹ̀, àbó ní ìbéèrè tó fẹ́ béèrè nípa orí òkè, sáré máa pe nọ́mbà yìí 070-39-81-94-10 jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 070-39-81-94-10. Máa pè é fún ìbéèrè àdúà tàbí àlàyé nípa ìpàdé tó ń bọ̀ yìí. Wọ́n máa gbé e bọ́n bá ń dáyàn lóhùn, ìwọ náà dúró síbẹ̀ títí tán fi máa dá ọ lóhùn. Torí wípé ọdún ìláyé rẹ gbọ́dọ̀ dìde, ọdún ìní ìdìde rẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀. Ẹ̀yin tẹ́ ń lo Facebook, ẹ lọ sí Prophet Ọláyíwọlá prayer page. Ẹ sáré search ẹ bí mo ṣe pé yẹn, Prophet Ọláyíwọlá prayer page. Màá pè lẹ́ẹ̀kan sí Prophet Ọláyíwọlá prayer page. Bó o bá ń lo TikTok search ẹ, bó o ń lo Instagram search ẹ, bó o ń lo Facebook search ẹ, máa follow wa. Ibẹ̀ lóòrì wa ń bẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àwọn péèjì wa nìyẹn. Ìdádúró kìí ṣe pẹ̀lú Ọlọ́run, ayé ló dá ọ dúró. Ògbúlẹ̀ Johnson Sagari Village. Bó o bá ti sọ fún wọn bẹ́ẹ̀, wọ́n máa gbé ọ débẹ̀. Bó o bá ti débẹ̀, wàá dá ọ̀kadà dúró ń bẹ̀. Gbogbo ọlọ́kadà tó wà ní junction yẹn ló mọ orí òkè. Sọ fún wọn pé mò ń lo orí òkè alábíàmọ, o ò nídi láti sọ jù yẹn lọ. Tó wà lọ́nà ìrẹsẹ̀, wọ́n máa gbé ọ, wọ́n dẹ̀ máa gbé ọ lórí òkè life and direct. Wàá rí Ọlọ́run tó jókòó sórí òkè yìí. Orí òkè tó tóbi ni tí máa jẹ̀mú dẹ̀ jókòó síbẹ̀. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, a ní ilé ìwẹ̀ tó pọ̀ láì níye tó ti lè wẹ̀, omi wà tó ti lè wẹ̀ láti wá bá Ọlọ́run pàdé nínú ìpàdé àdúrà yìí. Ẹ sà sọ fẹ́nìkan bẹ́ẹ̀ sọ pé ilẹ̀ mi ò ní da oru. Olúwa lẹ́nìkan gbọ́ mi lọ́wọ́, wọ́n ti fẹ́ fi àìsàn sọ́dà oru. Mo ní Olúwa kí lọ́nà àbáyọ, ó ní kò náà mú iyọ̀ dání lọ́jọ́ Wednesday kó máa bọ̀ lórí òkè. Olúwa ní ẹnìkan gbọ́ mi, wọ́n ti fẹ́ sọ bísínẹ̀sì ẹ̀ dáwuru. Ṣọ́ọ̀pù gan òwú lọ mọ́, ibi iṣẹ́ òwú lọ mọ́, wọ́n ti yọ́lẹ̀ mí ẹ̀ torí pé gbogbo nǹkan ò work. Bó end bend wà, end is not the end, there is still a bend. Ọ̀nà wà tá a tún lè gbégbà, ọ̀rọ̀ rẹ ò tí ì bọ́ sórí bíi ti jábèsì. Ọ̀gá bàbá lè tún ilẹ̀ jábèsì ṣe, bàbá lè tún ilẹ̀ obìnrin odóhùn ṣe, bàbá lè tún ilẹ̀ onísun ẹ̀gẹ́ ṣe, wọ́n fẹ́ tún ilẹ̀ tiẹ̀ náà ṣe. Ẹ sà, the end of the day is not the end of story, it's only the end of the day. Bàbá ní ọjọ́ parí, ìtàn ò parí sà, ọjọ́ mi tún máa là. Bẹ́ẹ̀ni, the end of the day is not the end of the story. Ìtàn rẹ̀ yẹn a tún fẹ́ tàn kọ. Dọ́kítọ̀ ti fún ọ ní report. Mo mọ̀ ọ́n ní ìdẹ sọ pé àwọn dọ́kítọ̀ right. Mo fẹ́ràn àwọn dọ́kítọ̀. Mo ní wọn lọ́rẹ̀ẹ́. Mo dẹ̀ ní wọn lọ́mọ nínú Olúwa. Wọ́n máa ń sọ òtítọ́. Ọlọ́run dẹ̀ ń lo àwọn náà láti discover àwọn nǹkan tó wà nínú àgọ́ ara tó lè pa wá lára. Dr. Gavin report is the fact but it's not the truth. Wọ́n lo máa lo medication forever rárá. Àwọn dọ́kítọ̀ gan ò lè sí forever. Ẹnìkan ló ń jẹ́ forever. Onìkan ló ní forever lọ́wọ́. Nobody can determine you will use drug forever because Jesus is the same yesterday, today and forever. Nobody is forever. Dọ́kítọ̀ tó ní o máa lo forever, òun gan ò lè sí forever. Kò lè rí forever yẹn. Bẹ́ẹ̀ni, it is only God that is forever. Ó lè gba ògùn yẹn lẹ́nu ẹ̀ kó wọ́n lò mọ́. Bẹ́ẹ̀ni, ó lè gbà ọ́ nínú àìsàn yẹn. Mo mọ̀ pé wọ́n rí, wọ́n dẹ̀ ṣe scan, ó discover ẹ̀, ṣùgbọ́n wọn kì í sọ Ọlọ́run. Dọ́kítọ̀ sọ pé ò ní fallopian tube. Mo mọ̀, ṣùgbọ́n Ọlọ́run ní fallopian tube. Bí fallopian bá bàjẹ́, yóò dẹ̀ fi fallopian sí. Ọlọ́run tó fún ẹni tí ò ní lé ọmọ lọ́mọ, ẹ sọ fún mi pé kí ni ò lè ṣe. Ọlọ́run tó ń gbé olórí burúkú dìde lórí òkè yìí, ẹ sọ fún mi kí ni ò lè ṣe. Ìwọ ló sì ń wo ara rẹ̀ ràn, ìwọ ló ò tí ì débi tí Ọlọ́run ti ń dáhùn.
eni kan ni woli won ti gba mi ni bi gbogbo mo ti rororo mo ti romi ko se to sise emi o ki tororo gbogbo gba ni mo ma so lori radio mi o tororo ri mi o to mi ri mi o tan ka shifu ri adua le mi ba yan gba bo ba le gba adua ma bo in to lorun ba fi yan mi ma so fun e to ba de jona abayo bo ba le gba adua o nilo lati ri woli bo ba ma adua gba bo ba ti dori oke ta jo gbadua to kan wo me lo kan lori pepe to de fi okan re sopo oga ori itusile ti eniyan ma ibi ti ma je mo ba wa eyan ki struggle ase oluwa ni oluwa ni eyin kan won fe da yin duro won ni ko kawe o mo rise se lo n gbe certificate kiri 2010 lo ti graduate 2012 lo ti graduate 2014 ni 1996 ni o rise awon ore tejo law school won mo ti loju olo o de wa loju kan o si n so wipe na lie o n so yin bo ti o si nu dictionary o je gbera re lojo Wednesday ya wa wo bọlọ ba si wa bi o si ori oke alabi amọ ni o ni ko ma sare bo ni ojo Wednesday o le de ni Monday bere o yaru bulem junction Sagari village wa bere lọwọ olokada to ba ti ri pe kan lead e de ori oke alabi amọ ni ona irese won ma gbe o debe eyin te ba wa ni Akure ko to di 7:30 laaro ojo Wednesday gbo time yen o 7:30 ni ojo Wednesday 7:30 ni ojo Wednesday to lowo moto iwo bere one stop supermarket ni Oyarubule one stop supermarket waju e wa ri boss wa nbe bo wonu boss yen boss nla ni o n kero lo sori oke won ma gbe o lai gba 1 naira lowo e won de to ma da o pada pelu ori

iba se wi pe alale wa fun bi omo eniyan yo se ma ka ojo osu ati odun gbogbo nkan en ba kan ma se bi ani lo gboro be ni o iba ma si eto rara gbogbo nkan ko ba kan ma wo inu ara won ni kalenda to je gbajugbaja ta nlo loni ta fin ka oju ojo eyun Gregorian kalenda eleyi to ni January si December nje ta lo se agbekale re gan bawo lawon to se agbekale re se mo yi ojo to ye ko wa ninu osu kan nigba ti won kokko se agbekale kalenda ta nlo loni ise January lo je osu akoko ninu odun nigba na o nje ta lo wa to ki January ma je osu akoko ninu odun nigba ti won kokko bere si ni lo kalenda yi kosi nkan to nje osu July ati osu August lara awon osu nigba na awon wo lo wa ki July ati August sinu kalenda gan kisi ni di won nigba na orile de won gbogbo awon afikun ati ayokuro yi tin waye gbogbo eleyi ati awon oro miran gan la ma gbe yawo fun tojo toni o lori eto awari otun ma tuku dede wo yi esiku bi ojojo sere lapo odo tin eleyi na ni mo tun fin kiyin kaabo sori eto aware otun lati le se radio adaba 88.9 fm akure ilu ilaramo kin la takomole si ta tin gbo nsafefe adewale abdurrahman lo ko temi je o lati igba ti olorun ti seda ile aye lati igba yi gan ni awon eniyan tin lo ona kan tabi omiran o lati ma akoko ojo ose osu koda to fi mo odun ni ibere pepe aye gege bi awon iwe tan kokan se so ipo ti osu pa ba wa loju orun o ngangan ni opo eyan ma nlo lati ka ojo eleyi ti a mo si lunar calendar gẹbi iwadi awon onimo science leyin oreyin nigba ti imo ero bere sini yoju sita won ni osupa ma yi ile aye po ni nkan ojo 37 o le wakati die amo to ba yi ile aye po tan yo tun ni lati pada si ojo opo ti yo ti bere igbese ti yo tun ma fi yi ile aye po won ni eleyi ma ngba osupa ni bi ojo meji si ojo meta lasiko yi a ko ni ri osupa mo rara ni ojo orun o ba tun ya nko osupa yo tun bere sinema yo sita die die o si se nyo ton tobi si yi na o niye ti o nkan ojo yo ma je ti won ba wa ro ojo meji tabi meta ti osupa fi n pada si oju opo re ti a ba ro eleyi mo ojo 37 osu kokan yo ma je ojo 29 tabi 30 ojo 29 or 30 days lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí wọ́n ti ń lo òṣùpá láti máa ka ọdún àwọn èèyàn tún yí lọ sí ibi kí wọ́n máa lo oòrùn láti ka ojú ọjọ́ o eléyìí tí a mọ̀ sí solar calendar àwọn ará egypt àwọn gangan ni àkọọ́lẹ̀ wà wípé àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ mímọ́ lo oòrùn láti máa ka ojú ọjọ́ wọ́n máa ń ṣírò iye ọjọ́ tí ilé ayé fi ń yí oòrùn po wọ́n sì ń fi eléyìí ṣírò ọdún kan tí yíyípo yìí bá ti parí láti ìgbà tó ti pẹ́ yìí náà òun gangan ni wọ́n ti pé oṣù sí ọ̀nà 12 o ní inú ọdún kan ṣoṣo ọ̀pọ̀ ẹ̀yà gbàgbọ́ wípé oṣù 12 òun gangan ni ọdún kan kódà lọ́dọ̀ àwọn bàbá wa gan nílẹ̀ Yorùbá oṣù 12 tiwọn náà bẹ̀rẹ̀ láti ṣẹ́rẹ́ ẹ̀rẹ̀lé ẹ̀rẹ́nà títí tó fi dé ọ̀pẹ lọ́dọ̀ àwọn ẹ̀yà Lárúbáwá ń kọ́ oṣù tí wọ́n bẹ̀rẹ̀ láti mú Aram Sofa Rabiul Awal Rabiul Sani títí tó fi dé Sul Ija tó jẹ́ oṣù 12 nínú oṣù tí wọ́n fi oṣù pa ojú ọ̀run ká lọ́dọ̀ wọn nílẹ̀ Rome òǹkà ọjọ́ táwọn ń lò nígbà náà eléyìí gangan ló jẹ́ méje.

fúnra wọn ṣe àgbékalẹ̀ orúkọ tí oṣù kọ̀ọ̀kan yóò máa jẹ́. Nígbà tí wọ́n kọ́kọ́ ṣe àgbékalẹ̀ wọn yìí, oṣù March tí wọ́n fi sọrí òrìṣà máa, òun gangan ló jẹ́ oṣù àkọ́kọ́ nínú ọdún o. Òrìṣà ogun God of War. Òun gangan leléyìí nígbà náà o. Lápá ọ̀dọ̀ tí wọ́n, ọ̀pọ̀ ogun ló sábà máa ń bẹ̀rẹ̀ nínú oṣù March nígbà náà. Oṣù kejì nínú ọdún nígbà tá à ń sọ yìí, òun gangan ni April tí wọ́n sì fi eléyìí sọrí òrìṣà Aphrodite. May oṣù kẹta fún òrìṣà Maia. June fún òrìṣà Juno. Oṣù karùn-ún nígbà náà ni Quintilly. Òǹkà karùn-ún nínú èdè Latin. Oṣù kẹfà ni Sextilly. Òǹkà kẹfà nínú èdè wọn nígbà náà. Eléyìí lọ bákan náà fún September oṣù keje. Octo fún October oṣù kẹjọ. November fún November tó jẹ́ oṣù kẹsàn-án. December fún December tó jẹ́ oṣù kẹwàá. January nígbà náà lóṣù kọkànlá. Wọ́n fi eléyìí sọrí òrìṣà Janu tí túmọ̀ sí òrìṣà ìbẹ̀rẹ̀. February fún ọdún òrìṣà February. Eléyìí sì ni oṣù kejìlá nígbà náà. Ọjọ́ 23 days òun gangan ni eléyìí o. Wọ́n mọ̀ fi eléyìí ṣe 23 days ni. Nígbà tó jẹ́ òní oṣù tó parí ọdún. Tí February bá ti parí nígbà náà, tí wọ́n bá ti dé March 1. Happy New Year òun gangan ni wọ́n máa ń ké o nílẹ̀ Rome. Gbogbo àkókò tá à ń sọ yìí nílẹ̀ Rome. Wọ́n ní nǹkan tó rí bí ìgbìmọ̀ àwọn aṣòfin. Àwọn eléyìí ló sì máa ń kéde iye ọjọ́ tí oṣù kọ̀ọ̀kan yóò jẹ́ tí ọdún bá ti bẹ̀rẹ̀. Lásìkò yìí bákan náà, tí adarí ìlú bá ń fẹ́ kó ń lo ọjọ́ pípẹ́ ju bó ti yẹ lọ ní orí ipò. Àwọn ìgbìmọ̀ yìí lè ṣàdédé kéde wípé àwọn ti ṣe àfikún ọjọ́ oṣù o. Bó ṣe wù wọ́n ni wọ́n máa ń yí kàlẹ́ndà nígbà náà. Wọ́n lè ní January tó jẹ́ 30 ọjọ́ lọ́dún tó kọjá. Wọ́n lè sọ wípé ó ti di ọjọ́ 31 o. Tí kò sì sí nǹkan tí ẹnìkankan yóò ṣe. Tó bá ní adarí tí wọ́n tètè fẹ́ lé lọ, wọ́n kàn lè ṣàdédé gé March kan gé kúrò láti 30 ọjọ́. Wọ́n gé sí 20 ọjọ́ kí àsìkò adarí tí wọ́n bá fẹ́ lé lọ lè tètè pé nígbà náà. Àrà tó wù wọ́n ni wọ́n máa ń fi kàlẹ́ndà dá láwọn àsìkò tá à ń sọ yìí nílẹ̀ ro. Ní kété tí akíkanjú adarí kan gorí àlééfà nílẹ̀ ro, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Julius Caesar. Arákùnrin yìí pinnu o láti ṣe àtúntò sí kàlẹ́ndà ilẹ̀ Rome tí ẹnikẹ́ni kò kàn ní lè yí bó ti wù ú mọ́. Ó ṣe àtúntò sí àwọn oṣù yìí. Ó gbé January wá sí ìbẹ̀rẹ̀ ọdún. February tẹ̀lé, March tẹ̀lé, títí dé December tó sọ di oṣù kejìlá nígbà náà. Ó fi òǹkà ọjọ́ oṣù kọ̀ọ̀kan sí 30 ọjọ́ tàbí ọjọ́ 31. 31 days. Ó ṣe February ní ọjọ́ 28 days. Lẹ́yìn ọdún kẹrinkọ, ó ní eléyìí yóò máa jẹ́ 29. Ó ní nǹkan 365 days àti wákàtí mẹ́fà. 365 days and 6 hours. Ó ní òun gangan ni ilé ayé fi ń yí oòrùn pọ̀. 365.25 days. Ó parí kàlẹ́ndà yìí lọ́dún náà lọ́hùn-ún. Wọ́n sì bẹ̀rẹ̀ lílo rẹ̀ ní ọdún 45 BC. BC before Christ. Lẹ́yìn bá ti ń rí BC, ìtumọ̀ rẹ̀ gangan ni before Christ. Tẹ́ ẹ bá sì ti ń rí AD, lédè Latin Anno Domini nítumọ̀ eléyìí, in the year of our Lord. Tí Julius Caesar ṣe àgbékalẹ̀ kàlẹ́ndà yìí tán, wọ́n sọ orúkọ kàlẹ́ndà ọ̀hún ní Julian calendar. Wọ́n ṣe eléyìí láti máa bu ọlá fún orúkọ Julius Caesar tó ṣe àgbékalẹ̀ Julian calendar. Wọ́n mà ṣe bẹ́ẹ̀ o, wọ́n ń lo kàlẹ́ndà yìí lọ bẹ́ẹ̀ fún ọ̀pọ̀ ọdún. Àmọ́ ní kété tí àwọn kan pàmọ̀pọ̀ ṣekú pa Julius Caesar ní ọdún 44 BC, wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti bu ọlá fún orúkọ arákùnrin yìí fún iṣẹ́ ribiribi tó ti ṣe ní ilẹ̀ Rome. Fún ìdí èyí, wọ́n yí orúkọ oṣù Quintilis padà. Wọ́n sì sọ eléyìí ní July láti máa fi ṣe ìrántí akọni tó ti lọ. Èyí ni a

0: lẹ́yìn tí Caesar kú tán kọ́ Augustus Caesar náà gbàjọba nílẹ̀ Rome o nígbà tó náà yóò fi kú ní ọdún 8 BC wọ́n fẹ́ bu ọlá fún arákùnrin yìí náà lára kàlẹ́ndà wọn ọgbọ̀n ọjọ́ èyí ní 30 days ní oṣù tó tẹ̀lé July tí a mọ̀ sí Sextilis nígbà náà láti bu ọlá fún Augustus Caesar bíi Julius Caesar wọ́n fi ọjọ́ kan kú oṣù yìí kó náà lè pé ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n wọ́n sì yí orúkọ Sextilis padà sí August láti máa bu ọlá fún Augustus Caesar náà tó jẹ́ akínkanjú olórí ìlú wọn gbogbo àwọn àkókò tá ń sọ yìí náà julian calendar ni wọ́n ṣe ń lò nílẹ̀ rome lẹ́yìn tí wọ́n bá ti ṣírò ọdún mẹ́rin mẹ́rin léra wọn wọ́n máa ń ṣírò wípé wákàtí mẹ́fà tó máa ń lé lórí ọdún kọ̀ọ̀kan eléyìí yóò ti di ọjọ́ kan wákàtí mẹ́fà lọ́nà mẹ́rin ṣe ẹ mọ̀ wípé eyín ti di wákàtí mẹ́rìnlélógún nìyẹn wákàtí mẹ́rìnlélógún sì rèé odidi ọjọ́ kan ṣoṣo ni wọ́n ní february yóò máa jẹ́ 29 lẹ́yìn ọdún mẹ́rin wọ́n sọ eléyìí ní leap year ara nǹkan tó sì wà nínú julian calendar ti julius caesar náà rèé ká tó máa tẹ̀síwájú lórí ètò ẹ̀jẹ̀ kásáre dókè lọ́run
1: iṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìn fẹ́ni tó relé ìyẹn láti ṣe fọ́nira o ló máa ń kẹyìn tọmọtẹbí tara olóògbé ó ní kí n máa pè wọ́n fún gbogbo services tó jọmọ́ ti fọ́nira torí ẹni tó ṣojú òdàbí ẹni tó ṣèyìn ṣíṣe ẹ̀yẹ ìkẹyìn tó gba ìfẹ́ni tó relé a máa mú nǹkan rere àti nǹkan pàtàkì báwọn mọ̀lẹ́bí ẹ̀ torí ní ẹ̀kọ́ ọ̀la láti ṣe fọ̀gbọ̀n láti bá yín gbéyàn lọ lé ìwòsàn without any delay bí ẹni tó ti sùn lọ sí ibi ìpamọ́ ó sì ṣe ibi ìpamọ́ fún olóògbé eléyìí tó wà magnificent and secure come to saint david mortuary longowo expressway agbogbo area àkúrẹ́ láti ṣe fọ́nira home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí saint david mortuary yìí o call 081-321-288-64 or 081-489-516-33 gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́nìyàn rẹ̀ ẹ máa bọ̀ ní aláti ṣe fọ́nira o.
2: Are you a young Nigerian, 18 to 35 years, struggling with unemployment? This is for you. Springboard presents Youth in Agribusiness Conference 2026. Come and learn how to build a profitable business in agriculture. Make yourself available. Be empowered. Be enlightened and self-employed. You will be well-grounded in cocoa, poultry, fishery and piggery. Free training, free mentorship. This is your future. Take charge of it today. Happening live on May 23rd, 2026. By 9 a.m. at the Federal College of Agriculture, FECA Akure. Eligibility 18 to 35 years. Come with your NIN to validate age and is entirely free. Training holds June 1 to June 4, 2026, while empowerment and certification holds on June 5. Be there and get practical hands-on training, mentorship guidance, agribusiness knowledge, and pathway to starting your own business, becoming your own boss. For more information, please call 0814-867-7311. Springboard, we're not just raising farmers, we're building agripreneurs.
0: Lẹ́yìn tí wọ́n ti ń lo Julian calendar fún ọ̀pọ̀ ọdún kọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní rí àwọn kùdìẹ̀kudiẹ díẹ̀díẹ̀ lára rẹ̀. Nǹkan tí wọ́n kọ́kọ́ ṣe àkíyèsí ni wípé èyí tó yẹ kí ọdún àjíǹde èyí ni Easter bọ́ sí ọjọ́ Sunday. Eléyìí bẹ̀rẹ̀ sí ní máa tà sí ọjọ́ Sunday ní ọ̀pọ̀ ọdún. Bákan náà nǹkan, ojú ọjọ́ kì í máa ń rí bó ṣe yẹ kó rí lásìkò Easter. Téèyàn bá ti ń wọnú Easter lọ díẹ̀ díẹ̀ nígbà náà. Èèyàn ti ń ṣe bí ẹni fẹ́ máa wọ inú sọ́mà lọ nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ Julian calendar wò lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́yìn ọ̀pọ̀ àyẹ̀wò ńkọ́, wọ́n rí wípé àṣìṣe díẹ̀ ti wáyé o látọwọ́ arákùnrin Julius Caesar tó ṣe àgbékalẹ̀ Julian calendar. Wọ́n rí wípé eyi ti Caesar fi so wipe 365 days ati wakati mefa 6 hours nile aye fi yi orun po todun kan fi npe ase ki se wakati mefa eyi o 6 hours ni eleyi fi le iwadi tutun fi idi re mule wipe wakati marun iseju meji din la dota ati iseju aya merin din la dota 5 hours 48 minutes and 46 seconds on gangan ni 365 ufi leo ki se wakati mefa 6 hours this is a pe 365.2425 lo ye ko je ki se 365.25 gbogbo odun ti awon eyan tin lo latayin wa eleyi ti se be o tin sare iwon iseju mokanla lododun 11 minutes o le lododun eleyi yo si pe odidi ojo kan leyin kan adoje odun leyin 130 years julian calendar ma se bi eni daru ma awon eyan loju o ojo kan yo ti le lori re ti won ba wo pelu boye ko ju ojo se ri Nikete ti Pope Gregory Ketala, Pope Gregory the 13th. Nikete ti arakunrin yi gori alefa. O bere igbese o lati se atunyewo Julian calendar. O pe opo awon ojogbon ki won lo fi orikori lati se atunse si calendar to ma ndojuru leyin 130 years. Won fe wa atunse si iseju mokanla 11 minutes ti Julian calendar fin sare ju bi o ti ye lo. Lawon asiko ta nso yi opo orilede to ni igbagbo si si katoliki opo won lo ti bere si ni lo calendar yi o awon ojimi yi bere si ni se isiro ta n wi yi lojo na lohun won fi onka 100 ogorun merin 400 ati onka merin ti a mo si 4 won bere si ni fi awon eleyi pe osu odun lo leyin ore yin ko won ma se agbekale calendar tutu o ninu agbekale tutun ti won sese se yi ko tumo si wipe ta ba ti le fi merin pe nkan odun leap year pe niyan se mo wipe odun merin merin ni leap year ni february ma pe 29 pelu isiro ti won sese se yi awon igba mi yo ma wa o ti odun merin ko ni pe rara ti a ma fi ri leap year ta ba wo year 2000 leap year lodun tan so yi sugbon year 2100 eyun 100 odun leyin 2000 eleyi ko ni je leap year o te ba si wo 2100 ninu isiro o se pin pelu onka merin o wa divisible by 4 but not by 400 fun idi eyi year 2100 eleyi ko ni je leap year rara Tondi nkan odun 1582 won se ofin ki le Rome yi kuro ni calendar Julius Caesar eleyi ti a mo si Julian calendar won ni ki won yi si ti atunto ti Pope Gregory sese se ti won si npe eleyi ni Gregorian calendar lati ma bu ola fun Pope Gregory Ketala

0: ṣe lójú iná lè wura oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà iwájú Datmal DS. Jẹun ráyè, ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkàn kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà rẹ o.
1: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
2: Ondo State, something new is in town.
3: Nada multipurpose soap, clean body, clean home, clean everything. Nada. Moda Adalo Jujumo.
2: Now available in Akure Anowo.
3: In Akure, call 0902-919-2666 or 0905-363-0071. Visit us at 2 Obanla Street, Akure, Ondo State.
2: In Owo, call 0704-413-8100 or 0806-627-2421. Visit us at number 14. Aruwaju Street, Owo. Also available at Prince and Princess Supermarket, Fashawe, Owo.
4: You can also buy at Lollapalooza Store off Arakale Road, Enyike, Akure.
5: Uramat Supermarket, Akure.
6: And First Figaro Supermarket, Akure.
7: Want to distribute Nada in your local government? Call us today on 0905-363-0071 and become a distributor.
3: Nada Multipurpose Soap, the new plane in town.
8: Ẹkún dédé àsìkò yóò ẹ̀yìn èèyàn wa ẹ sì kó àmétíbà mi. Ìmẹ́lẹ́ ìmẹ́lẹ́ ni kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò lónìí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ìmẹ́lẹ́ pẹ̀lú ọ̀lẹ́ ọmọ ìyá ni wọ́n? Ìmẹ́lẹ́ ni àbúrò, ọ̀lẹ́ gan-an ni ẹ̀gbọ́n rẹ̀. Kárí kókó ojúṣe ẹ nílẹ̀ ká má lè ṣe, ká máa wá ṣe bí ọmọ jayéjayé kiri. Àbí ká fojúṣe ẹ nílẹ̀ ká mọ taari rẹ̀ sí ẹlòmíì, tàbí ká tiẹ̀ mọ dá ẹlòmíì lẹ́bi lórí àìlè ṣe ojúṣe ara ẹni. Ọ̀lẹ́ ní sọ ní dáa, ìmẹ́lẹ́ ní mú kí aṣáájú àwùjọ tàbí adarí ìlú kó fiṣẹ́ ìdàgbàsókè lúlẹ̀ láìṣe kó mọ bá fẹ́fẹ́ yẹ̀yẹ̀ kiri ayé. Bá a ti wá ń gbáradì fún ètò ìdìbò ìpínlẹ̀ ọmọlúàbí, ohun tó dára ni pé ká fojú inú wo pàtàkì ìdàgbàsókè ìpínlẹ̀ wa, ká sì dìbò wa fún akíkanjú aṣáájú tí yóò mú ìtẹ̀síwájú tó ń ti ìdàgbàsókè bá ìpínlẹ̀ tá a wà yìí. Ẹ jẹ́ ká rí dájú wípé a jáde dìbò fún aṣíwájú Munirudeen Bola Oyebamiji. Àmbọ̀
9: àmbọ̀ ìsàwọ̀
8: òṣùṣù ọwọ̀ làmì ẹgbẹ́ wa APC lẹgbẹ́.

0: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
1: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adérunkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
0: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa chaajì laptop, chaajì fóònù tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ ẹ̀ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni ló ní kẹ̀tíkẹ̀tí.
0: Èlò ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan ní léegun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, chaajì fóònù, chaajì laptop.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹn tó bá nídìí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀
1: yín. Ó wà nílé iṣẹ́ wa
0: ni. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín.
1: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá wá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọ́dá, ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Ẹ jẹ́ tún múlẹ̀ kan sí.
1: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kilala. Kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn decoder gbogbo. Yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti adjacent Bàbá Ajáṣin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 28 04.

gẹ́gẹ́ bí gbé wọn lórí gẹ́gẹ́ bí olú ti jìnrìnwò bó tilẹ̀ jẹ́ pé ẹjọ́ ló ti ń gbẹ́jọ́ èyí ti ń lọ lọ́wọ́ ńbẹ̀. Ẹgbẹ́ náà sọ pé ọba Ajimosun ni wọ́n yàn gẹ́gẹ́ bí ọlọ́jà jìnrìnwò ní ọdún 2021 látọwọ́ olúgbò ti ògbò tó láṣẹ láti ṣe bẹ́ẹ̀. Ìjókòó ipò náà ni wọ́n gbéga lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ondo lọ́jọ́ 24 oṣù kẹjọ ọdún 22 tí ó ṣe yìí lẹ́yìn àbá ìgbìmọ̀ àjànà èyí ó mú ní kí Ajimosun kí ó di olú ti jìnrìnwò. Ṣùgbọ́n ẹgbẹ́ náà ló ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ yìí ló ti gbé ẹsẹ̀ yìí tí ó dojúmọ́ ní oṣù kẹsàn-án ọdún 2025 tó sì gbé olùdíje míì tó jẹ́ ọba lérí ìlú náà èyí tó fa kí ọba ti ń bẹ nípò níbẹ̀ kí ó lọ sílé ẹjọ́ nílùú Òkìtìpupa. Ó wá kìlọ̀ tako ìyànjú yòówù láti fi ẹlòmíì ìjọba ìlú náà láì jẹ́ pé wọ́n yanjú ọ̀rọ̀ tí ń bẹ níwájú ilé ẹjọ́. Ó wá rọ gómìnà Ayédàtiwa àtàwọn olùgbé ibẹ̀ láti rí pé wọ́n gbéṣẹ̀ èyí tí kò ní fa wàhálà nílùú ọ̀hún. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Fásitì Confluence ti ìmọ̀ sáyẹ́ǹsì àti gbogbo ìṣe ti bẹ lọ́ṣẹ̀rà nípìnlẹ̀ Kogi iná ti lé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin tí wọ́n sì pẹ̀lú ẹ̀kan akẹ́kọ̀ọ́ míì lórí ọ̀rọ̀ ẹ̀sùn pé wọ́n ṣìwàwò èyí tí ọ̀rọ̀ bíbọ́bìnrin lò pọ̀ ti ń bẹ níbẹ̀ lílu èèyàn àti àwọn ìṣẹ́ tó jọmọ́ ti jìbìtì orí ẹ̀rọ amáyélujára. Ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn ìwádìí èyí tí ìgbìmọ̀ tí ń gbógun ti ọ̀rọ̀ ìwà ìbàjẹ́ nílé ẹ̀kọ́ náà tí ó ṣe èyí tí ó dábàá pé kí wọ́n lé àwọn akẹ́kọ̀ọ́ náà tí ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ Fásitì náà tí ó sì fọwọ́ sí èyí níbi ìpàdé rẹ̀ tí wá lọ́jọ́ 29 oṣù kẹrin ọdún ti àwà yìí. Nínú ìwé èyí tí igbákejì akọ̀wé ilé ẹ̀kọ́ náà ti mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ yẹn Eli Gàdáfù tí ó fọwọ́ sí àwọn obìnrin méjì Ezekiel Precious Onemeke ti ń bẹ ní ẹ̀ka kejì nílé ẹ̀kọ́ náà tó sì ń kẹ́kọ̀ọ́ economics àti àkùjọ ìṣiyèrè èyí ti ń bẹ ní ọlọ́dún ké méjì bákan náà ti ń kẹ́kọ̀ọ́ accounting ni wọ́n lé lórí ọ̀rọ̀ pé wọ́n ṣe ètò bí obìnrin bí ó ṣe ń ba obìnrin lò pọ̀. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún lé Musa Abdul Hakim Onminisi tó wà ní ọlọ́dún kejì náà ti ń bẹ lẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ nípa ẹ̀rọ epo petrol àti gas nílé ẹ̀kọ́ ọ̀hún fún ẹ̀sùn pé ó nà tó sì gún akẹ́kọ̀ọ́ míì lọ́bẹ̀ẹ́. Bẹ́ẹ̀ sì ni akẹ́kọ̀ọ́ míì ni wọ́n sì tún lé lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ jìbìtì lórí ẹ̀rọ amáyélujára. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Fásitì náà sọ pé ẹ̀rọ jẹ́ ara akitiyan láti rí pé kò ní ìjánu bẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ náà láti bá lè mú kí wọ́n lè ṣe dáadáa kí ààyè tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ bá sì lè yọ ààyè. Àjọ ológun ojú omi orílẹ̀-èdè yìí ló ti gba bí 1,000 lítà epo èyí tí wọ́n gbà lásìkò tí wọ́n ṣiṣẹ́ kan nípínlẹ̀ Rivers. Nínú ọ̀rọ̀ olùdarí ètò ìròyìn fún àjọ ológun ojú omi ọ̀gágun Abiodun Fọlọ́runṣọ ó ṣàlàyé pé iṣẹ́ òun ni wọ́n ṣe lábẹ́ àsíá Delta Sentinel tó sì jẹ́ pé àwọn ọkọ̀ ojú omi ti àjọ ológun ojú omi ti orílẹ̀-èdè Nàìjíríà ló tẹ̀lé ìròyìn èyí tí ó tọ́ láti rí ibi tí wọ́n ti ń fọpo lọ́nà tí kò bójúmu náà. Ọ̀rọ̀ náà wá ṣàlàyé pé iṣẹ́ ń wáyé ní Okolomade ní agbègbè ìjọba àbílẹ̀ Oboduwa èyí ti bẹ nípínlẹ̀ Rivers lẹ́nubodè wọn pẹ̀lú Bayelsa. Ó wá fi kún pé àwọn tí wọ́n fura sí náà ló sá nígbà tí wọ́n rí àwọn ológun ojú omi ṣùgbọ́n wọ́n ba àwọn dúkìá èyí tí wọ́n fi ń ṣe iṣẹ́ tí ò bójúmu náà jẹ́ tí wọ́n sì ní ìbámu pẹ̀lú ìlànà èyí tí ó bá òfin mu. Àjọ ológun ojú omi náà wá sọ pé iṣẹ́ òun jẹ́ ara akitiyan èyí ti ń lọ lọ́wọ́ láti rí i pé wọ́n dínà ọ̀rọ̀ fífọ́po ní ọ̀nà tí kò bójúmu àti láti fòpin sí jíjí epo rọ̀bì ní agbègbè Niger Delta. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Rivers ló ti fòfin de iṣẹ́ àwọn ọkọ̀ bọ́ọ̀sì kéékèèké tí wọ́n ní àwọn gáàsì tí wọ́n lẹ̀ nǹkan dúdú mọ́ àwọn ọkọ̀ tí kò ní nọ́mbà àti àwọn ọkọ̀ èyí tí wọn ò gba ìwé sí jákèjádò ìpínlẹ̀ náà lójú ẹsẹ̀. Agbẹnusọ fún àjọ ọlọ́pàá náà Blessing Agabi ṣàlàyé pé òfin ọ̀hún náà ló ń bẹ lọ́wọ́ orí alùpùpù ẹlẹ́sẹ̀ mẹ́ta tí wọ́n mọ̀ sí kẹ̀kẹ́ àti àwọn alùpùpù míì. Ó wá ṣàlàyé pé àṣẹ ọ̀hún ni wọ́n gbé kalẹ̀ láti gbógun ti àlékún èyí tí ń bá olè àwọn tí ń jà nínú àwọn ọkọ̀ jíjínigbé àti ìwà ọ̀daràn míì tí ó ń bẹ nípínlẹ̀ nílùú Port Harcourt àti àwọn ẹ̀ka ìpínlẹ̀ ọ̀hún yòókù. Àjọ ọlọ́pàá náà àtẹnumọ́ ó ṣe wúlò tó fún ìbáṣepọ̀ láàrin àwọn ọ̀gá ọlọ́pàá DPO pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ìlú lọ́kanòjọ̀kan pẹ̀lú àwọn tó ní ṣe ní ọ̀rọ̀ ìlú

0: láti mú ìgbéga bá ọ̀rọ̀ àkójọ ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ fún ààbò àwọn èèyàn. Àjọ tí ń bójútó ìdánwò àṣewọlé ẹ̀kọ́ fásitì JAMB ló ti sọ pé àwọn yóò ṣe ìpàdé ìlànà ti ọdún 2026 lọ́jọ́ ajé níbi tí wọ́n ti gbèrò lórí ọ̀rọ̀ gbígbaniwọlé ẹ̀kọ́ gíga èdè ńbẹ lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú jíjírò lórí iye máàkì èyí tí ẹnìkan lè ní kó tó ní di pé wọ́n gbà wọ́n sílé ẹ̀kọ́ gíga wọ̀nyí. Nínú ọ̀rọ̀ alūkkóró fún àjọ náà Fabian Benjamin, àjọ náà ṣàlàyé pé àwọn ọ̀rọ̀ pàtàkì lórí ọ̀rọ̀ ìgbaniwọlé ẹ̀kọ́ gíga jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ni ó jíròrò lé lórí bẹ́ẹ̀. Ó wá ṣàlàyé pé ìpàdé náà ni mínísítà fẹ́tọ̀ ẹ̀kọ́ yóò darí, tó sì jẹ́ pé yóò kó àwọn tó ní í ṣe nínú ẹ̀ka ètò ẹ̀kọ́ papọ̀ láti jíròrò lórí ìlànà ètò ìgbaniwọlé ẹ̀kọ́ fásitì, ilé ẹ̀kọ́ gbogbo ìṣe àti àwọn ilé ẹ̀kọ́ College of Education jákèjádò orílẹ̀-èdè yìí. Àjọ náà ló tún ṣàlàyé pé ìpàdé tọdún 2026 ọ̀hún ni ó tún gbàlejò ikọ̀ kan láti orílẹ̀-èdè Sierra Leone, èyí tí igbákejì mínísítà fẹ́tọ̀ ẹ̀kọ́ orílẹ̀-èdè náà ọ̀gbẹ́ni Sajo Asis Kamara ti ń bẹ níbẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ fásitì méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ikọ̀ ọ̀hún ni wọ́n retí pé yóò ṣe àgbéyẹ̀wò ìlànà ètò ìgbaniwọlé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ara akitiyan wọn láti mú ìgbéga bá ètò ẹ̀kọ́ ti orílẹ̀-èdè wọn. Àjọ SERAP ni ó ti pe Ààrẹ Bọ́lá Tinubu láti pàṣẹ ètò ìwádìí ní kíákíá sí ọ̀rọ̀ pípòórá àti dídarí owó ètò tó bí bílíọ̀nù 24 ètò lé látinú àjọ èyí tí ń bójútó èrò ètò ẹ̀kọ́. Ìwé etí igbákejì olùdarí àjọ náà Kọ́láwálé Olúwadáre kọ ló ṣàlàyé pé owó ọ̀hún sọnù, tó sì jẹ́ pé wọn ò lè ṣe àlàyé ibi tí ó wọ̀ àti kíkùnà láti rí pé wọ́n kówó náà padà sápò ìjọba àti gbígbé iṣẹ́ fún àwọn agbaṣẹ́ṣe lọ́nà tí ó tọ́ pẹ̀lú ọ̀rọ̀ sísan owó fún iṣẹ́ tí wọn ò ṣe ní ẹ̀sùn tí wọ́n fi kan àjọ náà. SERAP ṣàlàyé pé ẹ̀sùn ọ̀hún ló dáre lórí ìwádìí èyí tí àyẹ̀wò owó àgbà orílẹ̀-èdè yìí tí ó gbé jáde ní oṣù kẹsàn ọdún 2025. Ó wà rọ mínísítà fẹ́tọ̀ ìbánisọ̀rọ̀ àti ọ̀rọ̀ ajé tó bòde mu Bọ̀sún Tìjàni àti akọ̀wé àjọ ìtìmójútó ètò owó ẹ̀kọ́ ọ̀hún Ìyẹyọmí Arúwó Ṣafẹ́ láti ṣàlàyé ibi tí owó náà wọ̀. SERAP wá pé agbèfọ́ba àgbà tó sì jẹ́ mínísítà fẹ́tọ̀ ìdájọ́ yẹn Latif Agbemi àti àjọ tí ń gbógun ti ìwà jẹgúdújẹra láti ṣèwádìí sí àwọn ẹ̀sùn náà kí wọ́n sì gbẹni yòówù tí ó bá jẹ̀bi lọ ilé ẹjọ́. Ikọ̀ náà ṣàlàyé pé bíbójútó ọ̀rọ̀ ẹ̀sùn ọ̀hún ló ṣe pàtàkì láti dáàbòbò owó ìjọba àti láti rí pé ìkójú wọn bẹ̀ lẹ́ka ètò ìbánisọ̀rọ̀. Ìlàrámọ̀kẹ́ra ti ń dúdòyìn láti iléeṣẹ́ rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ìròyìn láti gbọ́ ìròyìn ní láti ilẹ̀ òkèrè ti àgbọ̀ amúlùdùn àti ti aré ìdárayá.
1: Bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò, ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin. Wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀. Vigo Cap Herbal Capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtebò ilẹ̀ wa papọ̀ dódíndín tó ti dìlú mọ́ ká. Oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́. Èwo ni ká gbé bọ́ọ̀lù dójú àwọn? A máa lè gbá wọlé bí ojúlówó ọkùnrin. Vigo Cap Herbal Capsule ọ̀nà àbáyọ ìpín kákáká ìbìtì kákáká ìbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́. Lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo Vigo Cap Herbal Capsule nìkan ló lè ròyìn bó ṣe jogún mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí. Gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́ ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó Chemist and Pharmacy lágbègbè yín. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 003-860-6858 lẹ́ẹ̀kan sí 003-860-6858.
0: Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ àwọn ètò àti ìròyìn iléeṣẹ́ rédíò Àdàbà níbi yòówù lágbàáyé ẹ̀ka sójúpọ̀ ẹ̀rọ ayárabíàṣá www.adaba889.fm. ẹ sì lè darapọ̀ mọ́ wa lórí Facebook wa ní www.facebook.com/adaba-fm889 lórí ẹ̀rọ Instagram àti X ẹ̀pàdé wa ní @adaba889fm. Tó bá sì fẹ́ fún wa ní ìròyìn lẹ́ka ìròyìn wa fi ṣọwọ́ sí email address wa ní newsroom@adaba889.fm. Ìròyìn láti ilẹ̀ òkèrè. orile de New Zealand lo ti gbe ilana idanwo titun kale fa awon to fe di omo orile de ohun ni abala keji odun 2027 e to je ayipada fun ilana ati di omo orile de ohun labe ilana tutun na awon to ba fe kowe lati di omo orile de New Zealand ni won dahun ogun bere ninu awon idanwo lokan ojokan ti won se lede igesi lati ba le di omo orile de na ero eni be gbudo gba ibere me dogun idanwo na in latin je ki won ma nipa imo won nipa iralana ofin orilede New Zealand ilana ijoba tiwa won ati eto won forilede idanwo na yo wa lori awon bi eto won eto omoniyan eto ati dibo ilana ijoba tiwa ilana ijoba ati ofin lori oro iwa odaran ki o to di pe won le wo je omo orilede na minister foro abele orilede New Zealand Brooke Van Veden shalaye pe agbeyewo na ni be lojuna ati ba ri pe awon to fe do mo orilede na tutun na gbo agboye nipa lana ijoba tiwa nibe iroyin lagbo are idaraya on sere onise ni Latif Adede Adede meji ni o ti kogoja ni bi idije ati yes gba mi eye ti odun 2026 ni bi ere onise leyin ti ere cinema re yen lisabi ti o gba ipo kini ninu idije awon film eto je ti abele ni worun Africa idije keji la awon ilo waye lojo Saturday ni ilu Eko lati la ba le se ayesi fun awon ere cinema orilede Africa etin jade lori television ati lori ero amayelujara lisabi lo fagba han awon ere mi eti Serpent Gift dabake olododo aljana ati olorisa nbe lara re ire lati ore are idaraya ajo tin mojuto are bolu basketball lede nigeria lo tiyan olukoni leko nba tele ni David Fisdale gege bi olukoni titun fun egbe agbabolu basketball lede nigeria ye di tigers ajo na salaye pe yan aje ara kitiyan lati mu ki ilana are bolu basketball nigeria oba le lokun si ati lati mu ki won le gbe iko agbabolu eti o le figagbaga ni agbaye kale Fintel lo ti joko je olukoni fun awon egbe agbabolu NBA iyen Memphis Crystal ati New York Knicks to si je pe o je igbakeji olukoni fun egbe agbabolu Phoenix Suns laarin odun 2023 so odun 2025 ajo tin boju to ballu basketball na salaye pe omo odun 11 ni adota hun ni yo mu iriri re wa ba egbe agbabolu na lati mo ki won le nimo si ninu egbe agbabolu orilede yi to akojopo iroyin ti asale oni o ma ni joba ilo adeyemi la wa lo lotu ati oniroyin olohun wa mayin ekutede woyin.

0: orísun bọ́lá ayé máa já wọn lóde sábẹ́ ọ̀pára.
1: Ayé bá jẹ́jẹ́.
0: Ajagun mọ́lẹ̀ ọmọ amẹ́kùn lóòyẹ̀.
1: Ayé bá jẹ́jẹ́.
0: Elédùmarè lóní tí n bá ti jí kí n ṣe bí eré kí n gbé ìgbà ajẹlé àgbẹ̀ lórí.
1: Ayé tótó, ayé máa le.
0: Kí n ṣe bí àwàdà kí n lọ mẹ́kùn lóòyẹ̀.
1: Oyè mi.
0: Ayé ní gbé o àìsé ọdẹ àrìnàgò.
1: Tọ́jọ́ ayé tọ́jọ́ ayé máa le. Ayé tọ́jọ́ ayé tọ́jọ́.
0: Ìṣọ̀lá Kẹ́rẹ̀mí àlejò tí ò tí ì dé tọ́ba ń ṣàyẹ̀wò.
1: Sọ̀gbọ́nlé ló yẹ bá ṣe.
0: Wọ́n ní ṣé tó bá dé yóò lọ ni àbí yóò sùn.
1: Ẹ̀sọ̀gbọ́nlé ló yẹ.
0: Ìṣọ̀lá bí n bá sùn ẹ kẹ́ran àìlọ́ọ̀mí gẹ̀yìn jẹ̀gbọ̀n. Wọ́n ní èmi tẹ́ ní ìmọ̀wọ̀ ìbàdàn tí mo bá tẹlẹ́kùn ọ̀wọ̀ lò.
1: Ayé tuntun, ayé tuntun.
0: Mo wọlé tẹ́ ìbá ni wọ́n fi mí jẹ.
1: Kí la ti máa ṣayé ìsì o, oyè mi.
0: Ìkànnì àdàbáláwà ní ìlara mọ̀ kínní ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo.
1: Ìsì o, oyè mi.
0: Gbogbo ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Edo ẹ̀ka alẹ́.

0: ọjọ́ sunday lè ní ìsinmi aláyọ̀lá mọ̀ sí sunday tò ní òní ìjọ́ kan tó kù fún alókè lórúkọ àwọn aláṣẹ ìkànnì àdàbà àti lórúkọ bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ wọ́n wà ní nọ́mbà 4 dúdúyẹmí lane opposite oyè mẹ́kun grammar school lákùrẹ́ ń bí. Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ló ń mójú ewé àtegùn débi kà sí nǹkan. Bàbá pe ewé làárọ̀ àjẹ́bí mọ́nà wà kó tó dalẹ̀. Ẹnì kóso tó kù lókè pẹ̀ láàkó ìtí sàmúlò ewé àtegùn.
1: Inú bẹ̀rẹ̀ sí I jẹ́ fọ́sọ̀.
0: Ẹlẹ́dùnmọ́rẹ̀ lọ́dẹ ewé lọ́dẹ egbò tó fagbára sínú ẹ̀. Bólójú èèyàn tó ń mokuru kọtéwé àtẹgbò jẹ́ o.
1: À ń jẹ́ fọ́sọ̀. Inú bẹ̀lẹ̀ o.
0: Ṣẹ́sì tó ní a mọ́ lu ewé àtẹgbò.
1: Inú bẹ̀lẹ̀ ṣe.
0: Bẹ́ẹ̀ yẹn bá ti jẹ̀fọ́ àtẹwé dún ewé lọ jẹ́.
1: Ayé gbà wáyé.
0: Ìtọ́jẹ́ pákítọ́ jẹ́sù egbò náà lọ jẹ́.
2: Ìlà ti máa ṣàyẹ̀yìn sí o.
0: Nọmba 4 dúdúyẹmí lane opposite oyè mẹ́kun grammar school lẹ́ni tó mójú ewé àtẹgbò tí ń pè tí sì ń dà ń wà. Nọmba tó lè pe bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ sí ni 08094 96 69 08024 91 36 69 08024 91 36 69. Kíní ń ṣe ọ́ tọ́ kàkún sòro tọ́ wá rò páyàn mọ́ tiẹ̀ yàtọ̀ tẹlòmíín bá rìnrìn àrìn pé bèbá yìí yọmọ mi hẹlẹhẹlẹ àlàáfíà rẹ ti di fẹ́ afẹ́ ewé àtegbò kájú ẹ̀ ẹ̀mẹ̀bìnrin mi ń bẹ tẹ́ ẹ bá rí báyìí ẹ mọ̀ kí ni pé ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ láyọ̀ àsọ̀kalẹ̀ àǹfààní bẹ́ẹ̀ sì ni kò sóyún nú ẹ̀ jáde sọ̀rọ̀ ara rẹ o bọ́mọbìnrin mi ṣe rẹ wà tó kò sì ní lọ́kọ bàbá ti lámọ̀ lẹ̀tẹ̀ bí gígẹ́dú wọ́n gbé jùlẹ̀ bí igi eléra ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ọmọbìnrin mi àtọkùnrin wọn ti ṣègbéyàwó ọjọ́ ti pẹ́ lọ́kọ láyà àwọn òṣèré ìgbéyàwó ayé ti ń pẹ́ lòmíì lágàn wò ó ṣàgan o ìdádúró lò ní o ètí ó fa ìdádúró ni bàbá

0: Ole kin ka lo ko mi e je n doke lo mu npada bo e ku o kale
1: Abo ki ogun ogbologbo agba ode abago ti emi
2: to wa dagbo jimi onisegun ibile
1: to n lo iwe ategbo fi so ma dari hunun loore fi tu won kale kuro ninu ogun aye gbogbo
2: bi kedo ma mu amugo rere
1: ka ba ni belon lori awon oju olohun
2: ni aye pon omi buruku si ninu
1: kokun elena ma nko ni loju
2: abao ki ogun
1: agbojo onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare iwe ategbo
2: abao ki ogun leni na
1: agode ni baba to degbo titi sawo bolu gbose
2: ode ijusa
1: pade olubike ijosi lo fi nsin gbere orire fun teru tomo
2: won na gbera nle
1: gulutuku
2: aboki ogun
1: agbode onisegun ibile ni omo ntolo
2: anfani wa feyin te ba fe foju ni ju pelu won nilu akure
3: telephone 08 24 91 36 69
1: aboki ogun
2: agbalagbo ode onisegun ibile to gbona jajaja
4: mo ki gbogbo eti to ngbo mi gbogbo owo to ba fe ri mi gbogbo ona to ba gbawo ilu akure ma bo wa si number 4 dudu yami lane opposite Oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re 08 24 91 36 69 08 24 91 36 69 alaafia ara wo ni di fiafia
0: mo fe ko tati bele je ko gbo mi ko metile gogo la ba lori eto la le tini mo fe ka si pele oro sira wa leti ka jogbara wa moran kan tabo mi ile aye ta wa nbe inira o se lo gba olodum mo fara ni a o ba se lepo won tu awon kan won lo ka bi merin won sin fulu tanki moto won ki lo de awon kan se nbe won orowo ti won egun okada lo bi se wahala ma wa wa o awon to le moto merin marun tan fulu tanki se baye kan na lejo wa ti won to orowo gokada lo bi se so wa ri won to orowo gokada lo bi se itori po ya mugun lo se pe nipo eyin awon ti ani moto merin marun ti won fulu tanki to ba bi an le re pe bo ni won se rin ti an ba ko ti won ro ile okun bisi aye ta nlo eyan gbadọ jamọ o tori pe to ba ya mugun o pe lero eyin o eledumare ti da wa o ti da wa soke pe in ta da afọwa ara wa sise le lori ni iwo wa da keje o wa wa npe eyin o wa ro pa yan mo renu bibeli ni gbogbo eledumare da da da ni o ipe eyin ta wa tori pa ya mugun tori pa oja ni jade soro ara re o tori pe aye ikalasiti ku se o so ri celebrant ana aye yi ba yo loni boya kin so fun kin te mo leti awon to lana to ti lana koja anto ni laye gbosu ba fun lowo lowo to ba gbo pe omo ti won so ni gboro reno moment ni an so won so tana mo se bi mo se so ikopo leti eni ọmọbìnrin àtọkùnrin tẹ́tí ṣe ìgbéyàwó tọjọ́ ti pẹ́ tí wọn rere ìgbéyàwó kódà ọ̀pọ̀lọpọ̀ ti ṣe tẹ́ẹ̀sì wọn ni wọ́n wà òkè ọ̀wá mọ̀ ìpọ́ yẹ kọ́ jáde sọ̀rọ̀ rẹ nù ọ̀pọ̀lọpọ̀ ní ń ṣàìsàn kò síbi tí ò tí ì lè kò sí tẹ́ẹ̀sì wọn máa sọ pé ẹ lọ fẹsẹ̀ ilé tó ẹsẹ̀ ilé ni wípé ẹ lọ tọwọ́ ìbílẹ̀ kéwé àtegbò ó ṣiṣẹ́ lára rẹ ẹnì tó mojú ewé àtegbò bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ni èyàn bá dí láàárọ̀ kí mọkùnrin ó jí kí gbogbo sanra rẹ̀ ó bá jí kó pépé kí káti láàwé ó dìde àwọn dí láàárọ̀ gbogbo ẹ̀ dorí kọlẹ̀ ọmọ pé iṣẹ́ ewé àtegbò ló kù lára rẹ̀ hùn ọlọ́run lọ́dà ewé lọ́dà egbò ó sì fagbára abẹ́ ṣùgbọ́n lójú èèyàn tó mọ́kọ tí jẹ́ ló fi jẹ́ pé àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ògùn ló mọ́kọ ewé àtegbò tọ́ bá pè láàárọ̀ ajẹ́bìmọ̀nà wà kó tó dálẹ̀ ìbọn ọlọ́run ibẹ̀ èèyàn. Nọmba 4 dudu yemi lane opposite Oyemekun grammar school lákùrẹ́ lọ ọ́fíìsì wọn lọ́fíìsì lọ́nà méjì o kò sì sí ti ń jẹ́ àrólé bàbá òkè ogun bọ́ba wọn ọ́fíìsì ni wọ́n ní wọn ò sí lọ́fíìsì ajẹ́ pé wọ́n lọ sí òkè ogun lọ́run nílùú sẹ́yìn oro ọmọ ẹ̀bẹ̀ wọn lọ wá ewé àtegbò sẹ́mọ̀ yìí pé loke ogun olohun.

0: Nàìjíríà. Ẹja ń lọ bí ìṣẹ̀lẹ̀ ta lé òní torí ìjọba àkókò òní kúrò alájẹ̀nà òru ṣùgbọ́n tá a fèsì káàkiri gbogbo ẹ̀ pépèpé bí àwọn bàbá àṣọnà. Sọjí ọmọ àyẹ̀wálé lorúkọ bàbá tó bí iṣẹ́ ìjọrin mọ́rin iṣẹ́ wẹ́dì wẹ́dà ni àyẹ̀wálé. Òbí Sọjí bẹ́ẹ̀ yàn ṣe bímọ fi sílé ìwé lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó sì lọ girama. Ìgbà tó parí girama kódà private school lọ lọ iléèwé aládàáni. Ọwọ́ a sọ fún bàbá ẹ̀ pé òun ti fẹ́ process admission. Tí bàbá ò sì mọ̀ pé tí ń kẹ́gbẹ́ ni. Òun fẹ́ ṣiṣẹ́ torí pégbà tó ti wà ní iléèwé girama àkọ́kọ́ ní tí máa lọ ṣọ́ọ̀pù lọ́dọ̀ bàbá ẹ̀ tó ti fojú ṣiṣẹ́ ó sì ti mọṣẹ́. Kódà bàbá rẹ̀ ti ṣe freedom fún tó ti fún un ní ìwé ẹ̀rí. Òun fẹ́ lọ ṣiṣẹ́ tó ń bá lówó lòun tó lọ síléèwé. Kódà iléèwé yunifásitì tìjọba lòun fẹ́ lọ. Bàbá ẹ̀ bá gbà láàyè o ọmọ Nàìjíríà. Bàbá ọmọ pé Sọjí ti ń kẹ́gbẹ́ o. Sọjí kò ń lé lòun fẹ́ lọ dàgbàlé láti lọ dó ládùúgbò kan láti mọ ṣiṣẹ́. Ọmọ Nàìjíríà láti sọ pé tá a bá bímọ ẹ jẹ́ àkọ́mọ wa o. Torí pọ́mọ yìí ẹ̀bùn ni látọ̀dọ̀ Elédùmarè. Elédùmarè ó sì béèrè lọ́wọ́ wa bá a ṣe darí àwọn ọmọ wa dáran jẹ̀ ni wá àwọn òbí. Ọmọ Nàìjíríà kí wàá ní tó ṣẹlẹ̀ tẹ̀sí láǹfààní àti gbọ́ ìṣẹ̀lẹ̀ lórí atẹ́gùn lálẹ́ tèní. Number 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School Lákùrẹ́ ni bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ wà o. Sọjí ó ti kúrò lábẹ́ òbí ẹ̀. Sàdéédé ńjọ́ kan làyànwálé rì sí ìfúkọ̀ wọ́n sọ fún yí pé ọmọ rẹ̀ tó jẹ́ Sọjí ti kú o. A pariwo ìyá Sọjí ní kílẹ̀ ń tó ṣẹlẹ̀ ó sọ fún pé ẹni Sọjí kú. Wàhálà ṣẹlẹ̀ o ìyá ọmọ larí ó fò sókè ọlá rẹ̀ mọ́lẹ̀ ará àdúgbò kì í. Kí ni ń tọ́pa Sọjí? Wọ́n ní Sọjí ó poré de òru. Ọlọ jí irin níléeṣẹ́ tí wọ́n ti ń ṣerin kan. Àwọn security tó wà ń bẹ ìbọn bàláyà. Àwọn ọlọ́pàá ti wá gbòkú láàárọ̀ ọjọ́ kí wọ́n gbé lọ mọ́túárì ọmọ Nàìjíríà. Bàbá yọjú ọ fẹ́ gbòkú ọmọ ẹ̀. Ìbànújẹ́ ńlá ni kó mọ tójú òbí rọrùn lágbára láwùrà bí gbogbo abẹ́mọ́tẹ́ ń gbọ́mi láàákọ̀ yẹn ní fojú sunkún ọmọ o. Ó ṣòro ó mú mọ́ra. Wọ́n tún wá pinwó pé bàbá ọ̀nà tó yí báyìí kó tó rókun ọmọ rẹ̀ torí kó ti dòkú ìjọba. Ọmọ Nàìjíríà àwa òbí ọmọ tí ò tí ì márì tẹ́ ń gbà láàyè láti lọ dálẹ́gbà torí pọ́sọ pọ́ùn fẹ́ mọ ṣiṣẹ́ ládùúgbò kan. Ẹyẹ òbí ẹjẹ́ á mójútó àwọn ẹ̀bùn tọ́lọ̀ ń fún wa ẹ̀bùn lọ́mọ. Ọmọ Nàìjíríà àṣẹ Sọjí ti ń kẹ́gbẹ́ nígbà tó ti wà níléèwé ní tí ń bá àwọn gáǹgì kan rìn lọ́bi sọ fún bí ẹ̀ pọ́ùn ò tí ì fẹ́ lọ iléèwé kì í ṣe gbogbo ìmọ̀ràn tọ́mọ bá mú wá lòbí gbà o torí pé kọ̀sọ́mọ tí ò ní fẹ́ kú òbí ni ò ní fààyè ẹ̀ sílẹ̀. Ọmọ Nàìjíríà ìyá ń pẹ́ ayé lásán ọmọ òun pàtó ń ti bí ilé ọkọ òun ló ti mọ pé wọn fẹràn òun. Ọmọ Nàìjíríà sáì fẹ́ràn rẹ̀ lọ fa ntọ́mọ fi lọ rédi òru sákọ̀ọ́kọ́ tí Sọjí ò lọ rèé kọ́wọ́ ọ̀bọ̀n tó bá ni. Ọmọ Nàìjíríà ẹja mójútó ọmọ tẹ́lẹ̀dùmarè fún wa o. Àwọn bàbá wa àwọn òbí wa nígbà wọ́n sì ti bá bímọ wọ́n jáde sọmọ wọ́n pè kíní kan lẹ́sẹ̀ ìtayé wọ́n gbìyànjú bọ́mọ ó ṣe lo ayé tí ò fi ní wàhálà àwọn òbí tò ní àlómọ̀ àlómọ̀ sásìn lọ́gbà lórí apá ìṣe àtàsáwátì ìmí tí mo já. Ọmọ Nàìjíríà Yorùbá nǹkan bẹ lọ Yorùbá o kí ló táwọn èèyàn ń dààmú kọ̀yẹ́ kíran Yorùbá ó dààmú àwa lá ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ṣùgbọ́n gbà tá a rò wípé àti pa táwọn bàbá wa ń ṣe tì mo fi ń kí àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ogun wípé kárọ̀ọ̀rùn sásọpẹ́ o bàbá òkè ogun lẹ́nu kóso tó kù láyé làákò tó jókòó tèwé àtẹ̀gùn tí sàmúlò ẹ̀ tí sì ń túbà tí ń túṣẹ́ kò sáìsàn tẹ́lẹ̀dùmarè dá tí ọ̀rọ̀ dáná àbáyọ sí kò sì sáìsàn tẹ́wé àtẹ̀gùn ò léwo ẹlẹ́dùmarè lọ́sẹ̀ dá ewé àtẹ̀gùn tó fagbára síbẹ̀ bọ́ẹ̀lẹ̀ mọ̀ orílẹ̀-èdè India táwọn yẹn ti lọ́ọ́ gbà tọ́jú ewé àtẹ̀gùn ni ẹ̀ ń lò ń bẹ̀ àwa la lewé àtẹ̀gùn. Kí ló dé tọ́mọ ẹlẹ́ran wá fẹ́ máa jẹ igun tọ́mọ aláṣọ wá ń wà kísà. Ọmọ Nàìjíríà Sọjí ti lọ o ó ti lọ kọ̀kọ̀kọ̀ bí ẹni túmi lọ́rùn àgbè ikú ìbọn ló kú o. Bàbá náwó owó tẹ́ńkẹ̀lẹ̀ láti rìn kọ́fà òkú ọmọ ẹ̀ láti gbà wípé torí pé ọmọ ẹni kú ṣáájú ọmọ ẹni nìlọ o omo Nigeria ba ti nseto yi ori wahala yi ni won wa o abiamo e ko mo yin o tori oni ko tori ola ni omo nkegbe obi ofura omo wa so fun yi wi pe omo kekere o lo nfe lo dalebo nfe lo mo zambi kan e se gba laaye obi mi nbe se aludan na ni o se sugbon omo ni o mu wona tori poko toju omo teledumare fun afun so lo ma je o eledumare o bere lo gbugbu wa omo Nigeria isele tale oni re Namba tele pe agbalagba ode onisegun bile papa oke ogun si fun kon lagbara laura bi pomo birin mi se rewa to ko si ni roko belo mi se kawe to ko ni rise aye benu aye o ase laye fi delo mi lo la igbesi aye oni ro se lo gba olodum mo fa isan si wa ama nigeria 080-24-91-36-69 Namba Baba Okiogun Agbalagba Ode Onisegun Obele nu. Boya ni se te fe be mi tabe ni sele ke ti sele ladugo yi te fe kana sori ategun ka omo Nigeria o keko nbe tabe ni sele ti sele si te fe ka gbe sa tegun number tele pe mi si tabi eni se te fe be mi boya o de yi te fe se to lagbara mu en we mc to danto e pe mi o kekere mo ngba e ba ti re po simo to mi te si san tibi mo nbo lagbara la number tele pe mi si re 070-39-58-26-07 Isela tale o nere omo Nigeria kada layo ka pade nere ka ma dulodi leyin ara wa a pade lojo mejo o titi ojo mejo won eyin oni ku emi na oni ku o ajo fa iku degbara lagbara laura bi isola kere mi o le kinka lo ko mi o udojo mejo
1: Baba Oke Ogun Ogbologbo Agba Ode Abago ti emi lo wa dago jimi onisegun ibile ton le wi ategbo fi so ma dari hunun loore fi tu won kale kuro ninu ogun aye gbogbo bi kedo ma mu abugo rere ka ba ni belon lori awon oju olohun ni aye pon omi buruku si ninu kokon elena ma ko ni loju Baba Oke Ogun agboje onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare wi ategbo Baba Oke Ogun leni na agode ni baba to degbo titi sawo bolu gbose ode ijusa pade olubike ijosi lo fin si gbari ori re fun teru tomo won na gbera nle Kagulutuku Baba Oke Ogun agbode onisegun ibile ni omo antolo anfani wa feyin te ba fe foju ni ju pelu won nilu Akure
2: telephone 080-24-91-36-69
1: Baba Oke Ogun agbalagba ode onisegun ibile to gbona jajaja
3: mo ki gbogbo ti to gbo mi gbogbo wa to ba fe ri mi gbogbo ona to ba gba wo ilu Akure ma bo wa si number 4 Dudu Yami Lane opposite Oyemekun Grammar School ni ilu Akura ero bani soro mi re 24-91-36-69 24-91-36-69 alafia ala woni di fiafia
4: Nigba ti Olorun fe gba omo Israeli lowo ya jebo lori o ran Mose o tun fi Aaron ti oba to se leyi na lo tun se ti wa fun wa ni pinle Osun o ran Ambo o tun fi Kayode ti awa lokan bayi lati fowo wa teka fun idagba soke pinle wa nipa didibo wa fun Asiwaju Munirudin Bola Oyebanji Ambo
5: Ambo is our man
4: Ti Kayode adereti ka bo lowo etan to nta fefe yeye lasan ka gbajumo idagba soke to ti se joba rere ti tuni lara eyi ta tin reti Ambo Kayode
5: Ambo Isa
4: e je ka jo kore mora nipinle wa dibo fun idagba soke dibo fun itura dibo re fun Ambo

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ẹkú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú
2: Àdó Èkìtì. Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Máa balẹ̀ sí ìlú Àdó Èkìtì ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní Àdó Èkìtì.
1: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wa máa bọ ọ, kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa. Nọmba wa rèé 0706532683 lẹ́ẹ̀kan sí 0706532683. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Irú eléyìí ò dáa fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe mú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sú ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn. Tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ sì ṣe kíni, ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣeé ṣe, kí ló dé, kí ló ṣeé ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ṣá máa bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe lágbo ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde ní para ẹni problem wọn o, àti gbéra. Wo ẹran mi, àwo ẹyin mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park, ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
2: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn, àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè, máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
0: Ẹ kú dédé ìwòyí o, èmi aya Fẹ́mi Alágbó ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
3: A máa balẹ̀ sí ìlú Àdó Èkìtì ní ọ̀ndì 27 títí di ọ̀ndì 30.
0: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti wẹ́ tó ò réyàn pè rániṣẹ́ máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
1: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bá ẹ̀yin obìnrin ló mọ̀kàn tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kàn tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
2: Ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní Àdó Èkìtì.
1: Àlọ́fíìsì ilẹ̀ Hausa, níbo nílẹ̀ Hausa, mo ní sí Jẹ̀mẹ́tà ní Yola ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugu state ni le Ibo asuko re te yin temi ke na wa jafani Femi Alagbo adupe lowo yin te wa loko te ni pe ah Femi Alagbo ase o ogun te fun wa o ba wa lara mu Olorun lo se o Femi Alagbo kon o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se Olagbo ara re ni pase Olodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma yin di fiafia o
4: e ku dede asiko yin ni bi gbogbo te ti lanfani lati ma te ti se akanse eto ni lati le se Signal Strength Nigeria Limited ti won be ka ko ni oku ka bo sinu imole lai si wahala e ba nki gbogbo mo Nigeria ke si ja wa better better inte to ko de bayi
5: e ku dede asiko yin ayan mi tan gba mi le ni wakati oruko temi ni Aderonke lati ile ise alalubarika ni ile ise Signal Strength Nigeria Limited mo tun si de lati wa ja awon eyan mi better better gege bi ise bi mo se ma nja yin si
4: to kila won kan te ko wa lote yi
5: ni ile ise wa Signal Strength Nigeria Limited ati ti ko awon solar systems kon wole ni ketiketi bayi lotun lotun lorisirisi ti pe awon solar system to ma gbe television yin to ma gbe fan to ma gbe DSTV decoder GoTV decoder StarTime decoder to ma charge laptop charge phone tono sinu ile pelu irorun
4: la won te tu ko de bayi
5: beni lo ni ketiketi
4: elo ni awon solar system yi
5: owo ti o kan ni legun eyin rara lati 200,000 naira soke die ni solar systems wa ti bere
4: ti n ba gbo yin ye awon eyan lanfani lati je gbanu awon solar system to le gbe television gbe decoder gbe fan charge phone charge laptop
5: beni
4: bere latori 200,000 naira soke
5: beni besi ni awon eyan to ba ra solar systems lodo wa lasiko won ni anfani lati gba television kan tabi fan kan tabi GoTV decoder tabi DSTV decoder si lofe
4: promo n lo lowo ti won lanfani lati gba television kan decoder kan fan kan si lofe
5: lofe sugbon pelu adehun ati ajoso
4: adehun ati oro ajoso nbe
5: beni
4: mo ti yo anti mo fe yo
5: besi tun ni Signal Strength Nigeria Limited ti wa ko awon solar systems kan wole losun losun ba te pe o le gbe gogo elo lo na ile yin pata television la fe so ni freezer la fe so ni refrigerator la fe so ni washing machine ni iron ni blender ni microwave ni gbogbo nkan ta ba fe gbe pata lo gbe be sun la lawon ile to le gbe pumping machine pelu
4: lai se na nepa
5: ara o
4: lodo yin bayi
5: be ni be si tun ni solar freezer wa lodo wa
4: en to ba need solar freezer
5: be ni
4: o wa lodo yin
5: wa ni ile ise wa
4: en ba mi juwe bawo la won eyo se dele ise yin
5: ile ise Signal Strength ni ilu Ado Ekiti office wa wa ni GoTV yellow building to wa ni ifegbe kegbe UBA bank ni Ajilosun ni Ado Ekiti ni ilu Oya Ekiti a wa ni Signal Strength office district 6 Omodowa street ni idojuko afin baba wa Oloye of Oye Kingdom ni ifegbe kegbe ti anti I to wa ni Akure wa ni Signal Strength house 123 DSTV GoTV yellow building Old Hospital Road Oba Osupa Way ni ilu Akure to ba je pe osinle tabi ijokale yin gba wole ile keta si Olukayode roundabout ni apa otun yin e ti ma ri ile gogoro na ba Signal Strength house won kun ni oda yellow to ba je pe Nepal eyin fe gba wole te ba si koja Aquinas College Gate siwaju die e ma koja siwaju die eyin e kan soda ke wo awo osi yin ke to kan Olukayode roundabout ile keta ke to kan Olukayode roundabout te ba ti soda e ti ma ri yellow building yen GoTV building e ti ma ri be gan gan gan la fi kale si ni ilu awo I want ni DSTV GoTV office. To wa ni adjacent Parajashin house. Lege Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo. Office wa to wa ni Kare wa ni DSTV office. Aframes Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko.
4: Ero ibanisoro tawon eyan le pe si nko.
5: Ero ibanisoro wa ni 081
4: 081 01 04 04 28 28 04 04 ya tun mule kan si
5: 081 081 01 01 04 04 28 28 04 04
4: asiko re ti to lati je gbadun to po repete ma je kan fa ni eleyi o fu oru
6: wepa
4: Signal Strength Nigeria Limited tun gbara mi ide won fo ba le lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kinlala ki mo le o le wa fun teru to mo ni an sun lokuku ko ru o tun ma mu ni o si mo pelu Signal Strength solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemuke ti bere ni le ise Signal Strength Nigeria Limited baba nbari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan GoTV tabi DSTV kan si lofe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi le ise Signal Strength Nigeria Limited kanfani ní ìrótó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, Go TV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajilosun Adó Ekiti, number 123, Signal Strength House, Go TV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adáṣin House, Òkè Ògúnọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó. Fàlàyé ẹpẹ́ 08101042804.
6: Live it, ma fọwọ kọ.
7: Aje ki a ma ki gbogbo eyin ololufẹ wa ni kikibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yi tabi nile okere. Oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je, iyen ni pe information is power. Ti eyan ba mo nipa awon nkan tin lo, eyan kan ma padanu awon anfani loloko ijo kan tin lo kaakiri ni. Sugbon lasiko yo pon se to ti sun, yala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan. Wa so pe mi lowo lowo, mi o le ri kini ira. Anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon duki ata mo si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
8: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo aba
7: okay.
8: Ti a mo si CDK CD CA RE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
7: gas
8: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
7: kini o ko ma se pe fe gbe won ma ra
8: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
7: mo be bi npe se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se se
8: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ba ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ba ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
7: ikini idi ti e fi se ba npe kawon yen koko san wule die de to di pe e gbe oja fun
8: e se won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san wo die die so eni ti o mu osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
7: eleyi
8: yo le mo san wo lo olotu en to si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
7: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
8: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin lamu rara
7: nibo ni office yin
9: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
8: Olulese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leko ni ilu Eko be ni olotu
10: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
8: e seun olotu
7: oro leti gbon lati enu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni ko le ba de ton ni dukia
11: ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
12: Wo ọ̀rẹ́.
13: Ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
11: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
13: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
11: CDCare CDCARE application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
13: Irọ́ ni o.
11: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
13: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
11: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ràǹtò nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
14: CDCare making life easier.
15: Adama FM, I like it forever.
16: Balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kéré wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi. Má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kéré wà ní ó kàn sí i pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fún òtúfẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kéré wà. Bàbá kéré wà wà pé mi débẹ̀.
17: Bàzó ọlọ́run máa járó ogun àìsàn.
18: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lùgbà. Orúkọ ti èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Bàbá Kéré wà. Aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
19: Níléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street off Continental Street nílùú Àkúrẹ́.
18: Fóònù nọmba mi 08164122777.
20: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ́ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gun lá. Bàbá kéré wà.
19: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street off Continental Street Àkúrẹ́.
20: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jílòwúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
18: Babangana, Bàbá Kéré wà.
19: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street off Continental Street, Akure.
20: Ibe ni mo wa. Gbogbo nkan ki kan ti o ba nse wo lomokunrin ninu agbo ara, ninu isan ara. Olomokunrin nikan ni mo npe o.
12: Phone number mi 08164122777.
20: Agbo marugbo takebe ohun ni agbo ti emi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun tetele gbogbo nkan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu para si bo se nse ni iru nkan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fini di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
19: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
12: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777

0: kúrìrì
1: àti ẹsẹ̀ mi ti máa ń kan mí kókó
0: kódà
1: ìrorun sùn dédé ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú rọ́nà àbáyọjẹ
0: ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórin ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀ tí wò gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà tiẹ̀ ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí è pé òun fi atarara bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ́ọ́ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú a lè rìnrìn wákàtí kan a lè rìnrìn ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 070-60-60-6419 àlàáfíà ara wo ní ibi àjà.
4: Iléeṣẹ́ tó ṣẹ́ ó kí ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí ìdòdò ìkìrì 88.6.

0: not eat the bread of a selfish evil man or desire his delicacies.
1: Má sì ṣe jẹ oúnjẹ ènìyàn ahun olójú búburú, bẹ́ẹ̀ ni kí o má sì ṣe fẹ́ oúnjẹ àdídùn rẹ̀.
0: For as he thinks in his heart, so is he.
1: Nítorí bí òun ti ń sírò ní ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni ó rí.
0: He says to you, eat and drink, but his heart is not with you.
1: Òun a máa wí fún yín pé, máa jẹ kí o sì máa mu, ṣùgbọ́n ọkàn rẹ̀ kò sí pẹ̀lú rẹ.
0: Number two, harmony. All truth is one, and individual truths do not contradict one another.
1: Ìlànà kejì ni a pè ní àkópọ̀. Lábẹ́ ìlànà yìí, ó fi hàn gbangba wípé kò sí òtítọ́ kan tí ó tako òtítọ́ kejì, ṣùgbọ́n àwọn òtítọ́ máa ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn láti fi òye ọ̀rọ̀ Ọlọ́run yé àwọn ẹni tí ó bá ń kà á.
0: For example, John 2:13-17 says that the temple was cleansed at the beginning of Jesus' ministry.
1: Fún àpẹẹrẹ, nínú Jọ́hánù orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹtàdínlógún, níbẹ̀ ni a ti rí pé ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristì ni ó ti lé àwọn tí ń tà tí ń rà jáde kúrò nínú tẹ́ḿpìlì.
0: While in Matthew 21:12-13, almost at the end of his ministry, it was cleansed.
1: Ṣùgbọ́n bí ẹ bá ka ọ̀rọ̀ yìí náà nínú ìwé Matthew orí 21, ẹsẹ̀ 12 àti 13, níbẹ̀ lẹ ti rí wípé nígbà tí Jésù Kristì fẹ́rẹ̀ parí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, ó tún ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ó lé àwọn tí ń tà tí ń rà kúrò nínú tẹ́ḿpìlì.
0: This is not a contradiction, but simply means that Jesus cleansed the temple twice.
1: Nígbà míì tí ẹ bá ń ka Bíbélì, ẹ lè wò wípé ohun tí Bíbélì sọ nù Jọ́hánù àti Matthew bẹ ni pé ó fẹ́ takora wọn, kò takora wọn, ṣùgbọ́n àwọn méjèèjì ń sọ fún wa wípé ẹ̀ẹ̀mejì ni Jésù lé àwọn tí ń tà tí ń rà kúrò ní tẹ́ḿpìlì.
0: The clear passages interpret the unclear.

0: ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wo ẹ fẹ́ máa wò wípé ntọ́lọ́run ní ọ̀sẹ̀lẹ̀ kò sẹlẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run òjò òtọ́ mọ́ ni.
1: No, by answering the simple question, in what sense the difficulty will be resolved.
0: Ṣùgbọ́n tí ẹ bá dé irúfẹ́ ìkòríta bẹ́ẹ̀, tí ẹ bá lè bi ara yín léèrè ìbéèrè wípé lọ́nà wo ni Ádámù gbà kú lọ́jọ́ náà àti ọ̀nà wo ni kò gbà kú lọ́jọ́ náà tó jẹ èso.
1: The Lord says in Isaiah 59:2, your iniquities have made a separation between you and your God, and your sins have hidden his face from you.
0: Tẹ bá lọ wo Isaiah orí kọkàndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run yẹn mọ́ gaara tí ó tan ìmọ́lẹ̀ sí ìbéèrè tó sókun, tí ó wí pé àìṣedédé yín ni ó ti yà yín lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀sẹ̀ yín ni ó sì ti pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín.
1: This resulted in him becoming dead in trespasses and sins. Ephesians 2:1.
0: Èyí ni ó fi hàn wá gbangba nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkíní wípé nítòótọ́ lọ́jọ́ náà nípa ti ẹ̀mí wọ́n kú ní ọjọ́ náà tí wọ́n jẹ èso.
1: Many years later, then their bodies also died.
0: Nígbà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn náà ni ikú ti ara ṣẹ̀ṣẹ̀ wáyé nínú Ádámù àti ìyàwó rẹ̀.
1: 3. Precept. The clearly stated commands and teachings in the Bible are what interpret biblical narrative.
0: Ẹ jẹ́ ká lọ sí ìlànà kẹta báyìí, èyí tí a pè ní ẹ̀kọ́. Èyí ń sọ fún wa wípé nígbà tí a bá ń ka Bíbélì, tí a bá ka ìtàn nínú Bíbélì, àwọn ìtàn tí a kà yìí kò sí ohunkóhun, ó lè má sí ohunkóhun nínú ìtàn náà tí ń sọ fún wa wípé ẹni tí a kà nípa rẹ̀ ṣe búburú àbí ó ṣe rere.
1: For example, when Abraham went down to Egypt, he said to Sarah, his wife, in Genesis 12:13.
0: Fún àpẹẹrẹ, ní Genesis orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlá, ẹ wo ìgbà tí Abrahamu àti aya rẹ̀ lọ sí Íjíbítì, ó wí pé kí Sarah ó sọ wípé arábìnrin òun ni òun ṣe.
1: Please say that you are my sister, that it may go well with me because of you, and that I may live because of you.
0: Ó ní, dákun tí a bá dọ́hun, sọ fún wọn wípé arábìnrin rẹ, àbúrò rẹ ni mí, má ṣe sọ fún wọn wípé ìyàwó rẹ ni èmi ń ṣe, kí ó ba lè dá a fún mi, kémi kí ó ba lè wà láàyè.
1: The narrative itself does not tell us whether this was right or wrong of Abraham.
0: Gbogbo yín ni ó ti mọ ìtàn náà, ṣùgbọ́n nínú ibi tí wọ́n gbé kọ ìtàn náà sí, kò sí ẹsẹ̀ kankan tí ó sọ wípé ntí á ṣe dára àbí kò dára.
1: Someone may read this and may think that it's permitted to tell a lie in a difficult situation as Abraham did.
0: Ṣùgbọ́n ìṣòro tí ń bẹ ńbẹ̀ ni wípé bí ẹnìkan bá ka irúfẹ́ ìtàn náà tí ó wá wò wípé àjẹ́ ń wo àwòkọ́ṣe Abrahamu kí n purọ́ nígbà tí nǹkan bá le.
1: But was it good what Abraham did here?
0: Ṣùgbọ́n ǹjẹ́ ohun tí Abrahamu ṣe níhìn-ín dàbí?
1: The narrative of Genesis 12 does not tell us.
0: Ìtàn náà nínú ìwé Genesis ò sọ fún wa pé ó dáa àbí kò dáa.
1: His actions must be judged by the clearly stated commands and teachings of God found elsewhere in the scriptures.
0: A wá lè filẹ̀ bẹ́ẹ̀ bí rárá, a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run níbòmíì tí ó mọ́ gaara tó tàn mọ́lẹ̀ sí irúfẹ́ ohun tí ó ṣe yìí ṣe ìdájọ́ ohun tí ó ṣe.
1: But Colossians 3:9 says, do not lie to one another.
0: Ẹ kíyèsí, irúfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó mọ́ gaara yìí ni Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án tí ó wí pé ẹ má ṣe purọ́ fún ọmọnìkejì yín.
1: So, interpreting the narrative by precept, we see that Abraham sinned.
0: Bí a ó bá fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tan ìmọ́lẹ̀ sí ìhùwàsí Abrahamu àti ìyàwó rẹ̀, a rí wípé Abrahamu dẹ́sẹ̀ nítorí pé ó purọ́ ńbẹ̀.
1: Another example was the fact that King David married many wives.
0: Àpẹẹrẹ míì tí a tún lè mú wá ni nípa ti ọba Dáfídì tí ó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó.
1: Since he was a man after God's own heart, a person may think that God approves of that.
0: Ẹlòmíì lè ka ìtàn ọba Dáfídì kí ó wípé ó mà ní ìyàwó púpọ̀, síbẹ̀ Bíbélì sọ wípé ẹni bí ọkàn Ọlọ́run ní ṣe.
1: But when we read Deuteronomy 17:17, we discover that God says the king shall not multiply wives unto himself.
0: a o gbọdọ lo iwasi Davidi lati se idajo oro Olorun ni a gbọdọ fi se idajo iwasi Davidi fun apẹ

0: Ẹbí ti Deuteronomy orí kẹtàdínlógún, ẹsẹ̀ kẹtàdínlógún, ó pa láṣẹ wípé àwọn ọba ò gbọdọ̀ kó ìyàwó jọ.
1: So the clear precept interprets the unclear narrative.
0: Ìdí nìyí tí ó fi jẹ́ wípé àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ó mọ gara, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó mọ gara ló máa ń tàn mọ́lẹ̀ sí àwọn ìtàn ìgbé ayé àwọn ènìyàn tí kò ṣe déédé.
1: For illustration, the narratives of the scriptures may contain spiritual illustration contained in their historical stories.
0: Ẹ jẹ́ ká lọ sí ìlànà kẹrin, a pè ní àfiwé tàbí àkàwé. Èyí túmọ̀ sọ fún wa wípé nínú ìwé mímọ́, àwọn ìtàn kan bẹ tó jẹ́ wípé wọn kàn jẹ́ ìtàn lásán o. Wọ́n ní àwọn ìtumọ̀ ti ẹ̀mí.
1: These provide a vast wealth of illustration about Christ and his salvation.
0: To je wipe bi a ba si wo a ri daju wipe opolopo eko ni a ni lati ni a o ri ko ninu awon itan na nipa Kristi ati ise igbala re.
1: Exodus 12:1-29 gives the account of the Passover for the nation of Israel upon the evening of their leaving Egypt.
0: Fun apere e wo itan ti nbe ninu Exodus ori kejila ese ike ni titi de ese ikokandinlogbon n so fun wa nipa ti odo agutan ti won fi se ire koja ni asale ojo ti won fe kuro ni Jibiti.
1: They were to sacrifice a lamb to save them from the wrath of God.
0: Olorun pa lase fun won wipe ki won fi odo agutan olodun kan ti o je akọ rubo ki idajo Olorun o ma ba wa si ori won.
1: Christ is our sinless sacrificial lamb.
0: Nibe lati ri wipe Jesu Kristi gan ni odo agutan Olorun
1: His own blood redeems us from the judgment of God that is coming upon the world.
0: Ẹjẹ́ rẹ̀ nìkan ni ó lè gbà wá là kúrò lọ́wọ́ ìdájọ́ gbígbóná Ọlọ́run tí ń bọ̀ sórí ayé.
1: John 1:29 says this about Jesus, Behold, the Lamb of God who takes away the sin of the world.
0: Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bí Jùánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n sọ wípé wọ́n.
1: First Corinthians 5:7 adds this, Christ, our Passover, also has been sacrificed for us.
0: Jesu Kristi Olúwa ni àwọn ẹsẹ̀ wọ̀nyí ń tọ́ka sí ìkíní Kọ́rìntì orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó fi kún wípé Kristi Olúwa ni ìré kọjá wa a sì ti fi rúbọ fún wa.
1: Again, Hebrews 11:7 says, Noah built an ark for the salvation of his household through which he condemned the world.
0: Àpẹẹrẹ ìtàn míì nínú Bíbélì tó tún fi jẹ́ àfiwé fún ìgbàlà tí Jesu Kristi ṣe fún wa ní Hebrews orí kọkànlá ẹsẹ̀ ìkeje tí ó wí nípa ti Noah tí ó kan ọkọ̀ fún ìgbàlà ìdílé rẹ̀.
1: This illustrates Christ who alone can save from the wrath of God and carry those in him to a new creation.
0: Ọkọ̀ Noah jẹ́ àfiwé àbí àkàwé atọ́ka tí ń tọ́ka sí Jésù gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo tí ó lè gbà wá lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run tí ó sì lè gbé wa lọ sí inú ayé tuntun.
1: 5. Covenant. There is a vital distinction between the old covenant under Moses and the new covenant in union with Christ.
0: Ìlànà karùn-ún ni a pè ní ìyàtọ̀ tí ń bẹ láàrin májẹ̀mú méjèèjì. Èyí ń fi hàn fún wa wípé májẹ̀mú méjèèjì ta nínú Bíbélì májẹ̀mú láilá àti titun. Wọ́n fọwọ́sowọ́pọ̀ ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn.
1: The basic difference is that what the old demanded, it did not supply.
0: Májẹ̀mú ta kọ́kọ́, ó ní se pẹ̀lú Mósè ṣùgbọ́n ìkejì ní se pẹ̀lú Kristi. Ìyàtọ̀ tí wá ń bẹ́ẹ̀ ni wípé ohun tí májẹ̀mú ti láíláí ń béèrè kò ní fúnra rẹ̀ ṣùgbọ́n májẹ̀mú titun ló fún wa ní ohun tí láíláí ń béèrè.
1: What the new requires, God supplies through Christ.
0: Èyí túmọ̀ sí wípé àwọn ìbéèrè èyí tí májẹ̀mú ti láíláí béèrè Ọlọ́run dáhùn wọn nínú májẹ̀mú titun.
1: What is true of the old covenant? covenant externally and physically is seen to be true in the new covenant internally and spiritually.
0: Eyi tumọ si wipe awọn ohun to sele ninu majemu ti lailai to je ohun ta le foju ri to si sele ni patara won sele ninu majemu ti tun na sugbon won sele ni inu won si sele ni pati emi.
1: Here are some ways this principle is evident.
0: Amu awọn I apẹrẹ die wa nipa ona ti awọn kan wonyi gba ri be.
1: Israel had the law written on stone tablets.
0: Fun apẹrẹ awọn ọmọ Israeli gba ofin latọwọ Olorun won si ko si ara wa la okuta.
1: In the new covenant, 2 Corinthians 3:3 says that the law of God is written not with ink but with the spirit of the living God.
0: Ṣùgbọ́n nínú Májẹ̀mú titun Kọ́rìntì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹta sọ wípé Ọlọ́run ti kọ òfin rẹ̀ sí wa lọ́kàn kìí ṣe pẹ̀lú kálámù ni ó fi kọ́ ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ni ó fi kọ́.
1: Not on tablets of stone but on tablets of human hearts.
0: Kò sì kọ́ sí ara wà láòkúta mọ́ báyìí ṣùgbọ́n ó ń kọ́ sínú ọkàn àwọn ènìyàn.
1: Israel offered animal sacrifices. In the new covenant, Jesus offered himself once as the final sacrifice for sin.
0: Àpẹẹrẹ mìíràn nìyí, nínú Májẹ̀mú ti láéláé àwọn ọmọ Ísíráẹ̀lì ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrúbọ tí wọ́n fi ẹran rú, ṣùgbọ́n nínú Májẹ̀mú titun ẹ̀ẹ̀kan ṣoṣo ni Jésù fi ara rẹ̀ rúbọ kò sì sí ẹbọ míì lẹ́yìn rẹ̀ mọ́.
1: Hebrews 10:14. For by one offering he has perfected forever those who are being made holy.
0: Nítorí Ẹbẹ̀rù oríkẹwà ẹsẹ̀ ìkẹrìnlá sọ wípé nípa ẹbọ kan ṣoṣo tí ó fi ara rẹ̀ rú ó ti ṣe àṣepé iṣẹ́ ìgbàlà.
1: And so now in the new covenant Romans 12:1 says Christians are directed to present your bodies as a living sacrifice acceptable to God.
0: Ẹbọ tí ó sì kù fún àwa Kristẹni láti máa rú ó ń bẹ nínú Rómù orí kejìlá ẹsẹ̀ ìkíní nínú Májẹ̀mú titun tó sọ fún wa wípé kí a fi ara wa fún Ọlọ́run ní ẹbọ ayè mímọ́.
1: Christians now offer up spiritual sacrifices of devotion and love from the heart.
0: Níbẹ̀ láti rí wípé ẹbọ ti ẹ̀mí ni àwọn Kristẹni ń rú báyìí ní fífi ara wọn jì fún Ọlọ́run àti fún àwọn ènìyàn mímọ́ láti fẹ́ràn Ọlọ́run láti inú ọkàn.
1: In the old covenant, Israel fought human enemies with literal swords in the land of Canaan.
0: Ninu Majemu ti lailai awon ma Israeli ba awon ota jagun nile Kenani.
1: In the new covenant, Ephesians 6:12, our struggle is not with flesh and blood but with principalities and powers.
0: Ninu Majemu titun awa Kristiani na ani ogun ti anja sugbon ki se ogun ti ara ogun ti emi ni awon emi ni a si ba jagun ki se.
1: And the Christian's weapons are not fleshly and physical but spiritual.
0: Ninu Majemu ti lele ohun ija won ti ara ni sugbon ninu Majemu titun awa Kristiani ohun ija wa ti emi ni.
1: Ephesians 6:16-17, taking up the shield of faith and the sword of the spirit which is the word of God.
0: Efesu orikefa ese ikejila nibe ni o tin so fun awa Kristiani wipe ki a mu apata ti igbagbo ati ida ti emi ti se oro Olorun.
1: Blessings in the old covenant for Israel were physical in the land of Canaan.
0: Apere miran tun niyi awon ibukun tolorun fun awon Israeli nu Majemu ti lailai o je awon kan ta le foju ri nle Kenani.
1: But in the new covenant Ephesians 1:3 says Christians are blessed with every spiritual blessing in the heavenly places in Christ.
0: Ṣùgbọ́n nínú Májẹ̀mú titun fún àwa Kristẹni, Efesu oríkìíní ẹsẹ̀ ìkẹta sọ wípé àwọn ìbùkún ti ẹ̀mí gbogbo nínú ọ̀run nínú Kristi Jésù ló jẹ́ tiwa.
1: Failure to understand the difference between the two covenants will greatly confuse and hinder your progress in the faith.
0: Ẹ̀yin olùgbọ́ wa, bí ẹ bá kùnà láti rí ìyàtọ̀ tí ń bẹ láàrin Májẹ̀mú ti láéláé àti Májẹ̀mú titun, èyí yóò jẹ́ ìdíwọ́ fún yín láti tẹ̀síwájú nínú òye yín nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìgbàgbọ́.
1: Trying to apply the requirements of the old covenant to Christians in the new covenant cannot be done without out spiritual ruin.
0: Bí ẹ bá sì ń gbìyànjú láti ka àwọn nǹkan òfin inú májẹ̀mú ti láéláé láti fún àwọn kìrìsìtẹ́nì wípé kí wọ́n máa ṣe nínú májẹ̀mú tuntun, a máa mú ìpalára wá nípa ti ẹ̀mí.
1: May the Lord bless you as you seek him in his most excellent word.
0: Ǹjẹ́ kí ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tiyín gẹ́gẹ́ bí ẹ ti ń ṣàwárí Ọlọ́run nínú ọ̀rọ̀ ayérayé rẹ̀.
1: We will be happy to help you in your pursuit of knowing him as Jesus said in John 8:32.
0: Pẹ̀lú ìdùnnú ni a ṣe ń fẹ́ nínú ọkàn wa láti rí wípé ẹ̀yin tẹ̀síwájú nínú òye yín nínú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù Olúwa fúnra rẹ̀ ti wí.
1: You shall know the truth and the truth shall set you free.
0: Ní Jọ́hánù 8:23, ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín dòmìnira.
2: Thank you for joining us today on Jesus Delight.
0: Ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù Nìmọ́lẹ̀ Ayé.
2: We would like to hear from you.
0: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can send your questions and comments to 081-677-4993. Again, 081-677-4993.
0: Ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ yín àbáwọn ìbéèrè tẹ bá ní ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-677-4993. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 081-677-4993.
2: So until next week Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
0: Nítorí náà ẹ tún pàdé wa lọ́jọ́ Sunday tí ń bọ̀ láago 9:00 alẹ́ lórí ìkànnì iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM.
2: Be doers of the word and not hearers only, deceiving your own selves.
0: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ má fi jẹ́ olùgbọ́ lásán, kẹ́ sì tan ọkàn ara yín jẹ.
3: Iṣẹ́ tó ṣẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: Àdàbà 88.9 FM. Àwọ̀lú sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9
1: Baba ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dà tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí ń nu rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láti.

0: ọpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ ká sọ orí ẹ̀ bọ́. Gbogbo ẹ̀yin professional hunters mo dúpẹ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn àbáláyé Hunter Association of Nigeria. Ọpẹ́ mi òun ò sì ní gbàgbé mi ò ní gbàgbé gbogbo àwọn ògbójú ọdẹ Hunter Association of Nigeria.
1: Adarí ètò níbi
0: a. Ẹ̀yin ọdẹ alákétérè pé ti gbogbo ẹ̀ka tẹdónú mo kí yín o, àwọn ti di Atlanta Hunters báyìí.
1: Àkàtúngbọ́ lọ́rin jáde, iṣẹ́ kò bọ́ ṣe ni.
0: Gbogbo ẹ̀yin ọdẹ kúbọ̀nà mo kí yín o.
1: Ìrìnkèrèdò ọmọ lọ́dẹ.
0: Ọdẹ ọ̀sún tó yìí náà mo kí wọn náà. Gbogbo àwọn kan tún wà tán pè ní Hunters Association of Nigeria. Ẹ ṣé o. Gbogbo ọdẹ ní títì mi o, àwọn tó bá sà ti ń ṣe ọdẹ, ẹ pè mí lálẹ́, ẹ pè mí lọ́sàn-án, ẹ pè mí lọ́wọ́ ọ̀gẹ̀nì tí bó ṣọwọ́ yẹ.
1: Lábala lábala.
0: Mo sì já yín lóhùn ní pápápá. Bó ṣe jálá lẹ ń fẹ́, bó ṣe gbogbo ẹ̀, ẹ ṣáà pè mí, ẹ rọ mo lú ọdẹ. Ojú ò lè tì mí, bó jẹ́lé ọba lẹ ti ní kí n wá sùn jálá.
1: Ọ̀rọ̀ jàkà jẹ́ wọ̀ gbá olú.
0: Torí ojú kìí ti kán àti mọlé èèwọ̀.
1: Kò tani warawara kò tani.
0: Ojú kìí ti èrà àti yẹ̀nà èèwọ̀.
1: Bẹ́ẹ̀ lọmọ ló.
0: Ojú ò gbọ́dọ̀ tì mí tó bá jẹ́ tiré ọdẹ o. Ibi bíi mẹ́rin péré lẹ́kàn ti lè pè mí tí mi ò ní ráyè. Bẹ́ẹ̀ pè mí ní mọ́ṣúárì, n ò tí ì lè lọ o. Bẹ́ẹ̀ pè mí ní Berry Grand náà, n ò lè ráyè. Bẹ́ẹ̀ pè mí sí police station, mi ò ní wà fi kánsì.
1: Mo lọ́dẹ̀.
0: Ó jẹ́ Prince Yard ilẹ̀ ti pè mí, màá bísì náà, n ò ní lè lọ.
1: Iṣẹ́ yìí tán, ọdẹ, ó kú iṣẹ́.
0: Yàtọ̀ fún gbogbo ọbẹ̀ ń. Ẹ pe ọmọ olúọdẹ. Ó jẹ́ pé ká sùn jálá ọdẹ, bó sì yá ló kọ ọdẹ pé ẹranko ń dà yín láàmú bì kan ká lọ rí dájú ọkú fún bẹ̀. Ẹ pè mí. Ó tún já pé àwọn àti láwílẹ̀ bá kófìrí wọn, a máa wọn tàá pè tá a sì jọ débẹ̀. Ojú padà níjú ọdẹ fìrà àwé dáná. Ojú padà níjú ọdẹ fìrà sòro jẹ bí isu. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lóhùn láròyé ojú òní pọn yín o. Ààrẹ Ọláwálé Abóyèjì Ìsánlùyé yọ máa jókòógun. Ogun ń bọ̀ Ìsánlù lọ rè é gbàlù ṣé kúnú ṣé gúdúgúdú náà fi ń jagun ni. Ìsánlù ẹ mọ́ tàn wá mọ́ nǹkan bẹ lábẹ́ àwọ̀ tẹ́ fi ń pidẹ fi ń jagun.
1: Ọmọ ọlọ́dẹ ni ọṣẹ́ máa lọ́mọ
0: o. Ṣé kànàgó náà fi ń jagun ni.
1: Ọ̀pọ̀lọpọ̀.
0: Ṣé gúdúgúdú ṣe é jagun ni àbí àkúbà ló ṣe é jagun. Ìsánlù ẹ mọ́ tàn wá máa ti já.
1: Ọ̀pọ̀lọ wa.
0: Ọlọ́pàá. Nǹkan kan wà lábẹ́ àwọ̀ tẹ fi ń jagun.
1: Ọmọ olóde.
0: Mọ́ lọ mọ́ mo kálára fún tèmi mo kájèrò.
1: Ọmọ.
0: Mo sì mo kóyún inú mo sì kásìdẹ́ àṣẹ ẹ̀dí.
1: Kò fò ṣe.
0: Ètò yín ètò ìrìnkèrindò ọmọ olúọdẹ ni.
1: Ìrìndò.
0: Yóò mọ wu òkété kó gún yán iṣà òkété ò sì ní gbodó.
1: Ìrìndò.
0: Yóò mọ wu wèrè kó gẹrun orí ẹ̀ kò ní sáyè fún wèrè.
1: Ti ṣe yìí tán.
0: Ẹ̀rú fẹ́ ṣe bí ọba àyànmá sì já ń tàn mọ́.
1: Ṣé láwùjọ fèdè.
0: Orí ẹ̀ ní màá lu ọ̀la màá lu elégbèdè òní rójú lùlù dọ́jà.
1: Jọ fèdè ilẹ̀.
0: Lẹ́yìn ká mo débì ṣe mi ìṣèdè lọ́jọ́ ní fi ń wù mí ọmọ olúọdẹ.
1: Àgbàlẹ̀ tí wọ́n mọdé láwọ́.
0: Ìṣèdè lọ́jọ́ ní fi ń wù mí ọmọ ojú ọlá pé.
1: Ìbámẹ́ ló rán tèmi ti rẹ̀.
0: Rí pé ń pele kó oògùn sí ìdímọ́bìnrin ṣàfojúdi.
1: Ṣé kò bọ́ ṣe ni.
0: Mo ga tẹ ètò fún tèmi, mo tẹ pẹpẹ ètò, mo ń kí gbogbo ẹ̀yin àgbààgbà tá a jọ jẹ̀sẹ́bì nídìí ọdẹ.
1: Ọjà kò ta wàrà.
0: Mo kí yín o, mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu.
1: Iṣẹ́ kò kó sí ni o.
0: Ẹ̀yin tí mo bá wá ń jú níbi iṣẹ́ pèdèpèdè, n ò rìn yín ní kìnrín o, mo gbé fún yín tán pátápátá.
1: Ó ṣe àwọn ọmọre.
0: Ẹ̀mí òkú tiẹ̀ lẹ́ni tí mo jù, àwọn tó jù mí ni mo mọ̀, mo kí gbogbo yín pẹ kú àpèrè ẹ kú iwájú.
1: Àwọn tó ń bọ́ lọ́rin jáde, olómọ.
0: Ṣé ẹni tó ń lọ bì kan ó ráyà àti máa báàyàn kan rògbà.
1: Jáde, iṣẹ́ kò bọ́ ṣe.
0: Bí Adéjùwọ̀n á pè mí, a ní ẹlẹ́gbọ́n àgbà, èmi fúnra mi mo bí nǹkan mi o.
1: Olóde, ìrìnkèrindò, ọmọ olóde.
0: Bí Adéreni bá fẹ́ pè mí, a ní ẹlẹ́gbọ́n àgbà, èmi mọ̀ mo bí nǹkan mi.

0: ẹ fọjọ orílẹ̀ ṣe nọ́mbà.
1: Bí àtọ̀ sábìlìtì olú àwùjọ fèdè ilẹ̀ wa ṣe.
0: Olúbìkín ní kalẹ̀ fún tèní.
1: Abínibí àtọ̀ sábìlìtì ìtọ́wé.
0: Àwọn náà kọ́kọ́ já ewé tọ̀dọ̀ wọn. Torí bí ọdẹ ò lọ sóko ẹ o lọ rè é pẹran yóò mú lúbúlúbú ojú ọlọ sápò.
1: Mo ní lábala.
0: Lúbúlúbú ojú ọlọ ọ̀pọ̀lọpọ̀ ogungun ọmọ asọmọdé nìyàn. Ọdẹ là ń kì bẹ́ẹ̀ ọmọ àròféwé. Ọdẹ là ń kì bẹ́ẹ̀ ọmọ àròfégbò. Ọdẹ nìkan ló rò wìrìwìrì fèsù lọ́nà oko. Ọdẹ Kwara bù lójú ọjọ́ Kwara sì rí. Ọdẹ Èkìtì ẹ gbáradì ń rúgbó bọ̀. Ẹ̀yin ọ̀sun ẹ mọ̀mọ̀ ṣàṣùn náà tàn yín ti ń wọ ọ̀rà wọ òkè lọ́hùn. Mo ní mo fi kí gbogbo ẹ̀yin ọdẹ ní ìbẹ̀rẹ̀ ètò mi fún tèní.
1: Kòkó sí ìṣe yìí tán. Ọdẹ.
0: Ètò tèní á tún wọ ní kábọ́gà látan bọ́gígbà.
1: Ṣé láwùjọ fèdè Yorùbá ṣe ni.
0: A ní lọ púpọ̀ jù máa sọ̀rọ̀ nípa ẹranko kan tó jẹ́ ẹranko alálùbáríkà ó tọ́jọ́ mẹ́ta tí mo ti sọ̀rọ̀ nípa ẹranko ìgbẹ̀yìn. Ẹranko yìí ni màá fi sọrí gbogbo ẹ̀yin ọdẹ fún tèní. Obìnrin bá pẹ́ nílé máa ń dàjẹ́ ni. Ọlọ́wọ́ bọ́tì mi ti dàjẹ́. Kò dìgbà tá a bá náwó sí kó tó mọ bó ṣe ń lọ. Ọlọ́mọjà bí dèdèrìn lọ́mọ. Ọlọ́mọjà bí afọ́kún gbé mu lọ́mọ. Ẹni tó ti ó ti ń mú ọwọ́ bọ́tì títí ń lọ síbi ogún ọdún kó dẹ̀ túmọ̀ mẹ́nu ẹ̀ mọ́. Kò lè mẹ́nu ẹ̀ mọ́ nù. Àwọn ọlọ́jọ́.

0: ẹ pè mí lálẹ́ ẹ pè lọ́sàn ẹ pè mí lọ́wọ́ ìyálẹ̀ ta. Ọdẹ ni mí ọdẹ ni ìyá mi ọlọ́mú oyin. Ọdẹ tún lògún bí ìyá ọmọ asán gẹ́gẹ́ gàtagọ̀. Lògún bí ìyá àdàwọ́n torí òkè wálẹ̀. Ògún bí ìyá gbọ́ kíkẹ́ ẹranko mọ̀ wálé máa dé ìgbẹ́dẹ̀rin adájọ́ ọkú fẹ́ranko. Bàbá mi arówó tú òkú dáná. Ògún bí ìyí ọmọ arí jẹ́ ń jù bí àkàlà ń wò rẹ́ni tó rí jẹ́ ń jù bí òsọmọ olúọdẹ. Ta là ń kì báyìí ṣé kì í sọdẹ ọdẹ náà ni. Bàbá mi ògún bí ìyá arípa lájà arípa níbọn. Àrípa lókun kan wẹ́rẹ́wẹ́rẹ́ bí idẹ lọ́nà oko.
1: Àjẹ́ torí mi lóde òkú.
0: A lọ sọmọ dígbàbọn lọ́wọ́ ojo. Ògún bí ìyí gbérítse lájùlọ ọ̀run tún wá lagba ọmọ fún. Bí ẹkùn bá kú á fi kòkòrò lé. Bí kìnìún bá wàjà á sì fẹkùn náà rólé dára ẹ̀. Ọjọ́ tí ògìdán bá papòdà ológbè ní fi ń rólé o. Torí apẹranjẹ ní ń wọlé da pẹranjẹ o. Mọ́ ń lọ mọ́ mu wọlé dògún bì yìí akọgun ní ń wọlé da kọgun. Òkú tí ò lọ́mọlẹ̀ ti ń bèrè àgbò etí òkú á gbọ́ yinmiyinmi lájùlé ọ̀run. Mo wọlé dà àwọn àgbààgbà ọdẹ nípèbí. Ògúnlẹ̀yẹ Adébáyọ̀ arówó tó òkú dáná mo wọlé dè wọ́n.

ọlọ́mọ mo tẹ́ pẹpẹ rí ọdẹ fún tèní mo tẹ́ pẹpẹ ìtọ́ ọdẹ fún tèní. Ètò ìrìnkèrí ìdòlẹ̀ ń gbọ́ o látẹnumọ́ lọmọ ọmọ olúọdẹ. Òfóṣì ogbogbo ọkọ mi ní máa ń ṣàdúà fún èèyàn. Bó o ní mọ́ lọmọ àdúà ni. Bó o ní kò fóṣì àdúà ni. Bó o ládé yẹmí àdúà ni. Ta ni ò fẹ́ káyé òye ẹ̀hún, ta ni ò fẹ́ kìlú òye ẹ̀hún, ta ni ò fẹ́ kígbà òye ẹ̀hún. Bá a tún ní má lọmọ ojú nínú ara, má lọmọ ara lójú, má lọmọ lẹsẹ̀, má lọmọ lẹnu. Gbogbo nǹkan tí ń dá lára wa ò ní lọ lédè wá o. Àwa náà a sì pẹ́ ká tó lọ. Bó ti wù kó dáa tó, òsì ò ní wọlé wa o. Àwọn ẹ̀ńfà kan tiẹ̀ kí fà kan jò ní. Ibi tá à ń rọwọ́ lọ́wọ́ bọ́tìn mi ń sínú ìṣẹ́jú ní kí n kífá. Òṣìṣì mọ̀ sí pẹ̀lẹ́ fún tèní, ayé òṣìṣì mọ̀ sí dá n ò bá wọn fẹ́. Ọmọ òṣìṣì mọ̀ sí rẹwà púpọ̀ jù n ò bá wọn fẹ́ o. Ìyàwó òṣìṣì mọ̀ sí rẹwà dáadáa n ò yan lálẹ́. Ọmọ òṣìṣì mọ̀ sí dá n ò mu lọ́rẹ̀ẹ́ mi. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní parapọ̀ tí máa rán wọn lọ sí gbóirín. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní máa ń bẹ̀ wọ́n lọ́dọ̀ òòṣà. Kékeré mi ní pínísí ní màjèsí náà ti rán mi lọ sí gbó irin o. Ẹ parapọ̀ ẹ rán mi lọ sí gbó irin mo sì dé. Ẹ bẹ̀ mí lọ́dọ̀ òòṣà mo bọ̀. Àṣẹ̀wá àṣẹ̀bọ̀ ẹ tún kọ́bọ̀ kéde yìí tì mí. Kí ló dé tẹ̀ ẹ fi ń kẹ́bọ̀ kéde yìí tì mí ẹ̀yìn eléré ibú wọ̀nyí. Wọ́n ní mo sọ̀rọ̀ ẹ̀mùlẹ̀ lẹ́yìn. Ìdílé ẹ fi ń kẹ́bọ̀ kéde yìí tì mí. Wọ́n ní mo dákẹ́tẹ̀ pé ń pé wọlé ọba. Mọ́ lọ́mọ ọmọ olúọdẹ Ògúnbì yìí. Wọ́n ní mo sọ̀rọ̀ mùlẹ̀ lẹ́yìn pé mo gbàyàwó awo pé mo sì dákẹ́tẹ̀ pé ń pé wọlé ọba. Mọ́ lọ́mọ awo lèmi náà torí àgbàlagbà ọdẹ ní àgbàlagbà ọdẹ ní ṣàwò. Awo òsì ń sán bàǹtẹ́ awo irọ́ lẹ́pa ń òfẹ́yàwó awo ń òsì sọ̀rọ̀ mùlẹ̀ lẹ́yìn. Tilé ọba tẹ́ wa sọ ńkọ o. Ọlọ́mọ ń gbọdọ̀ báwọn dákẹ́tẹ̀ pé ń pé wọlé ọba ọmọ ọba lèmi náà. Bí mo fẹ́ fàkẹ́tẹ̀ pé ń pé ṣe níbi tí adé wà nílé bàbá tó bí lọ́mọ.

àwọn ẹranko tí a mú tan ẹ̀wá yìí a ti jọ yé yín pé ó fẹ́ràn ẹran ó náà sì máa jẹyìn a máa jẹyìn kò fẹ́ràn òkú ẹran àmọ́ ó lè jẹran ọjọ́ kejì a máa jẹran ọjọ́ kẹta tó bá tóbi tó bá jẹ́ kù ó sì lágbára débi wípé bí ẹran bá sì fi bíi 10 kg jù lọ ìmọ̀ ń pa á bí ẹran bá fi bíi 15 to 3 kg tóbi jù lọ a máa ń pa torí ọlọ́run fún ní agbára tó pọ̀. ẹranko tá à ń ṣàlàyé ẹ yìí àwọn wọn kì í wọ́pọ̀ rìn bíi 3-4 náà ṣe máa ń ṣe é rìn. ẹranko tí a sì mẹ́nuba yìí níbi tí ọlọ́run kẹdé eléyìí tó bá jẹ́ pé ìyá kan ló bí wọn tán jọ bí wọn ní ìgbà kan wọn kì í bára wọn ní àjọṣepọ̀ wọn kì í bára wọn ní àjọṣepọ̀ wọn kì í bára wọn ní àjọṣepọ̀ wọn kì í fẹ́ra wọn wọn kì í fẹ́ra wọn àmọ́ tó bá jẹ́ pé bóyá wọn bí wọn tán ni wọn bí míì dàbí bákan-bákan wọn a máa fẹ́ra wọn wọn a máa bára wọn ní àjọṣepọ̀ tí ọmọ yóò sì wáyé. ẹ jẹ́ kùn bí esin bá fọwọ́ kàn án tó fọwọ́ kàn yàn èèyàn á sábà máa dẹ́tẹ̀ dàbí kó máa so kóńdó lára àmọ́ irú ẹ̀ ò sí lára tẹran yìí bí esin bá fọwọ́ kàn án ẹ̀jẹ̀ tó fi kàn yàn kò sí nǹkan kan. ìdí nìyẹn tí wọn ò fi ń kun ẹran ẹkùn wọn yìí kun ní ọ̀sán àmọ́ ẹran tí à ń mú tan ẹ̀wá yìí wọ́n lè kun ẹran ẹ̀ ní ọwọ́ ọ̀sán a sì lè kun ní ọwọ́ ọ̀dájí ìgbà tí ikú bá ti pálá lè kun kì í ṣe pé yóò tó bí ọwọ́ alẹ́ ká tó kun dàbí ọwọ́ ìyálẹ̀ta. ẹran tí a sì ń sọ̀rọ̀ èyí àìrójú ẹ̀ náà àìrójú ẹ̀ torí ojú ẹ̀ jọ ojú ẹkùn kò sí yàtọ̀ kankan lẹ́ẹ̀rín òun pẹ̀lú ẹkùn yàtọ̀ sí pé ìkan kọlà láti bi ojú wálẹ̀ ìkan kọlà láti bi tí ìkan ò kọlà ìkan kọlà eléyìí tó fà á ni wípé ẹkùn a máa rìnà bíi 3-2 kìlómítà tó bá jẹ́ pé ó bá ti ṣojú ẹ̀ wálẹ̀ a mọ̀ wọ̀ kán àmọ́ ẹranko yìí kò ní àǹfààní àti rí ọ̀ọ́kán tó ẹran tí a pè ní ẹkùn. a máa ṣe ìpátá lọ́pọ̀lọpọ̀ ó sì pọ̀ dáadáa nílẹ̀ pápá ẹranko tí a mú tan ẹ̀wá yìí là ń pè ní ẹranko ọ̀wàwà. ọ̀wàwà là ń pè é ẹníta ló sọ pé ẹranko tó lè sáré jù láyé là ń pè ní ọ̀wàwà. èmi ni mo sọ pé ẹranko tó lè yára jù láyé ó ní ọ̀wàwà. ọ̀wàwà yìí náà là ń pè ní àmọ̀tẹ́kùn. àmọ̀tẹ́kùn là ń pè ní ọ̀wàwà. eléyìí tí ò tẹ́kùn tó kù díẹ̀ kó tẹ́kùn là ń pè ní àmọ̀tẹ́kùn. ibi tí yorùbá ti mú okọ ẹ̀nu a lè rí pé kò sí nǹkan kan tẹ́ ẹ fi lè pé eléyìí tí ò tẹ́kùn àmọ̀tẹ́kùn kò tóbi tó ẹkùn la fi ń pè ní pé eléyìí tí ò tẹ́kùn àmọ̀tẹ́kùn. olóyìnbó a máa pè ní ṣítà ẹ lọ rè ó wò ó ẹ̀yìn eléèbó ṣítà ni èèbó ẹ̀. òun náà máa ṣe gá gbogbo nǹkan tó wà lára ṣítà oògùn ni. bí ènìyàn bá rí ọwọ́ ẹ̀ méjèèjì iwájú papọ̀ mọ́ lúbúlúbú ojú ọlọ ẹgún papọ̀ mọ́ àwọn nǹkan kan tí wọ́n ń gun mọ́ ó dà bẹ́ẹ̀ nù ó ti dà bẹ́ẹ̀ nù ó ti dà bẹ́ẹ̀ nù ó ti dà bẹ́ẹ̀ pátápátá tán bá sọ wípé ire máa ń wá mi wá ọ̀wàwà ló sọ bẹ́ẹ̀. ẹ̀yin ọdẹ́ńbolẹ̀ ti ń gbọ́ mi fún tèní ẹ fẹ́ ṣe ń gbọ̀wọ́ ètò yìí
e fẹran ko fo se omo oluode e fe ri soju 081 6 meta 5 kan 8 meta 5 kan 081 365 385 081 66 081 66 65 88 85 number to dodo temi nu be ba pe lowo aro ti o ba lo e pe lowo osan be ba pe lo ti o ba lo e pe lowo ale irin kenido omo babolode ogun bi yi o na ni whatsapp mi o o na ni whatsapp mi bo de je pe glow mi na le tun fe pe olo 091 52 45 24 22 091 52 20 45 24 22 091 52 45 24 22 ma lomo mo lode ogun bi yi ti ile tan aye gbaju ekiti kwara karira layo ka mo dolodi ara eni o eni ku mi oni ku ajijo fa ku degbera lagbara olohun apostle gbenga rifajogun loke egbo eja mo lole o ara olawale aboyeji eja mo lole anu ode ile ti ya o gbogbo yin patapata ni mo ki laise ku kankan olode odigbo olode edanre patapata e le nbe won o kabiyesi ilu femi loye lapere oba ti onisere onikore mo ki baba o omo mo ki baba oba ti lu ofosun baba ke pe o baba ke pe o baba ke pe o e se mo dupe ofosun ni baje nigeria oni baje ma lo mo lode ogun bi ti ile ta igbaju ekiti kwara karira layo ka mo dolodi ara

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: sọ̀kan.
1: In unison.
0: Ẹ jẹ́ ká jọ ìwọ wá papọ̀.
1: Let's join our hands together.
0: Òní ni ọjọ́ ìsinmi.
1: Today is Sunday.
0: Ẹ jẹ́ ká gbé ọwọ́ yẹn sókè.
1: Lift up your hands.
0: Gbogbo wa máa kọrin pẹ̀lú nǹkan.
1: We will take this song together.
0: Àwa yín ọ́. Ọlọ́run wa. Ariwo lè ṣe tẹ́ bá pa.
2: Àwọn jẹ́ wọ́n rẹ̀ pé.
0: Ìwọ lolúwa.
2: Ìwọ lolúwa.
0: Ohun òkè sọ̀rọ̀.

láti mọ wá láàyè. Orin yẹn ló fẹ́ lò. Ẹ̀pọ̀ pẹ́ mi nígbà tí mo wà láyé. Okú mi ò lè yan.